0: mi.
1: Abiyama wa ni simi lori omo re dojo ale o. Oba ti o je ka yo fi ka gba kan lowo wa. Oba ti o je arogun arukiri to ba tomo. Ati je ati bo Olorun ba wa se ware ware. Yesu la ma pe. E da lori ofe lati sunkun lo ba. Sugbon daju po le sunkun pada wa. Oba mi to ro pe ku si erin. Gbogbo le pariwo go go go go go. Baso fo ka ye manager PD bo je baba Alabiyama. Gbo si Sunday keji ninu osu me boluwa ti nbe ti emi rebe Olorun yo fi oni fokan bale lori omo o. Ati pa han gbogbo wa ni la lati ba bere to wa ni waju Olodumare. Omo alase ni o. Omo alase o gbodo sojo. Kilo nla ko ja to daru ba lori oko lori aya lori omo. Se o gbagbe wipe ati fun ni loruko kan to ju gbogbo oruko lo. Be ni oruko Jesu yi ni ki gbagbe ku ko ma wole. Adani waye re ti gba to ma pase fun ogun yen ko gba bigba. O tu akoko ko pase fun Satani pe enough is enough. O tu akoko ko pase fun esan ye o. O tu akoko ko pase fun eni ye ko gba bigba nu le ye o. O ti tu akoko ko pase fun adagbe adaso. O tu akoko ko pase fun majemu agan. O tu akoko ko pase fun majemu ka ma fi gbese ro gbese yen. O tu akoko ko pase fun akoba adabaye. O tu akoko ko pase fun promise of faith. Gbogbo ile fe pari wole ni o. Won ma se wo bi pon gbe kan sonu. Pari wole ru gberu a.
0: Ru gberu
1: a. Ru ku omo
0: Olorun gberu
1: a. Ru aisan
0: Olorun gberu
1: a. Ru aini
0: Olorun gberu
1: a. Ru gbese
0: Olorun gberu
1: a. Ala kojo lori omo
0: Olorun gberu
1: a. Ru ko ni se
0: Olorun gberu
1: a. Ta ma gbadu oko
0: Olorun gberu
1: a. Ta ma gbadu aye atomo
0: Olorun gberu
1: a. Adu si job lataro ka ma lesisi
0: Olorun gberu
1: a. Ru akoba tadaba
0: Olorun gberu
1: a. O jade la ro wole lowo ofolale
0: Olorun gberu
1: a. Ru ise lari arowo
0: Olorun gberu
1: a. Ru aga
0: Olorun gberu
1: a. Ru banuje
0: Olorun gberu
1: a. Ru ofo
0: Olorun gberu
1: a. Ru ofo
0: Olorun gberu
1: a. Ru malaye lori omo
0: Olorun gberu
1: a. Ma je lo wa ma jabo o ma ta ka pe boko iya joje kosi kosi iya eran amubo arije aribu arina arilo arowo school ma san arowo ile san ka fi gbese ro gbese ka ma dogba toro ka ma dogba jeun ki gbogbo adugo mo yan bi oni gbese o ma ma jiya ki ya tu ba jiya owo ti o to kaju yan lo ha baba mama se ji su de pariwo jade nile wa emi afadua suni emi egboro laye omo mo kuku emi akiju to mu alaga la wole emi tirogo tirogo emi ga arokoko emi binu oni de emi ni se emi osiro emi ni emi jamba emi bi ya tiri na lomo re ri emi dada dada wo gbadọ gbọmọ lowo re emi eso emi kosi kosi ti na bo wole kuku e parada emi se jade emi ya jade emi siru jade ewo amara oni se woro woran ojo wejo amara ma dara ojo wejo amara ma loyin oju iware ko ni buru fo tobo tomo amara oni bo mo lu abi eje oruko rere bi yi ko ni towo amara baje mo se negba mo yi loruko jesu oni ri na ni kanga o amo yi fo wa sibi towo re ngbe loruko jesu oni jese gbe o okan kan la yo se le ko amara oni kaju se ra re lese atubo to amara ma da o oju ojo alaki alobirala to mo pe ru ni loruko jesu oni sunkun lojo ale o amara oni jese gbe ojo alara yo toro tamo tamo oni ramo re bu sekun ayo ni remote amara dele olodi oko gbegbe lori eledi ni yin o oni pe ko ni jina ire amara ma de eyi baba baba ye lo ni ise gidi olorun yo pese fun yo ade ni waye ma gbe yin dide ina lowo yoju si yi were dadi yawo yo ni salo amara oni di amupo we amara oni suta amara ma je tu se aye oni yesu amara lara o mare jo amara yo ni daru o wa je gbe yawo fo amara okunrin yo dadi lo ne ma se fo binrin yo eyi ta ti se le yo ni baje o wa bo amara toju omo ni loyibo oluwa yo ye ota to foju jo re amara yi o aye ro po ti ta ko ni ta fo mo wa o oni fe ti suku lori omo oni fi banu jo omo lokiki laye o oni dopo osan gangan amara oni do omo laidi baba ko ni do omo laidi ya o ojo mojo wa ko ni jo ni tan wa fun ibi o aye oni gbojo ojo mo re lenu re o oni rogbo anata lori omo oluwa feri si olerun lori omo re o olerun ma soro omo re dayo omo re rogolo oluwa china fa won mo wa omo re ma ba won meke laye wa gbo iro yan yo lori awon mo re aye ma roko olorun lara omo re elu ilagun ara mi ni bo kede wi pe omo re ase rere ni ile alaye wa ri eri rere je lori omo re o a ki gba kata lowo akiti aye oni pa omo lowo re o a ki gba le baba omo lowo eri loruko jesu ni eledi oni gbese omo re se aye ori so omo re si galo o je kojo lori omo ko ni pada tu ka o o to oro ko ni bayi to oro je o o to munu re du lori omo ko ni pada ja seku o olo ayo re leku lori awon omo re eru ye olorun abo gbe iran lo wa dide si o oni ku wa nikan oni rogo pe kokon lori awon omo re o ara dugo ni bo ke lori omo won ni fomo na ni pasan o lo sibi ti ase n gbe omo re yo pada di akoni eniyan omo to de saye joseph to fi dobo yo de saye re omo to de saye bede odobu to do lowo de olorun ko ni fi o sile o omo to de saye sera to fi de olomo ko ni gbagbe re omo to de saye jefta ti gbogbo aye fi n wari fun loruko jesu aye ma wari fun omo re ibi taye ti ko omo re si lomo re yo pada di oba nbe o ni fowo ara re le angeli ayo re lo o abadiro rere murere se yo bi ile re wo omo to ju eru loko ni je ki eru oru o bori omo re o omo to ju itiju ati ege loko ni je ki itiju ati ege o bu omo re mole abeju jo bi ko ni do re omo re obirin o family yi yo gba mireku to soro gbagbo o Romans chapter 3 verse 26 eru ni ba se adara fun o ọkàn rẹ balẹ̀ inú rẹ adu o oní mọ́tò bírẹ́kì mọ́tò rẹ ò ní fẹ́ẹ̀lì o ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá yìí lórúkọ yẹsẹ̀ ẹ̀ máa lọ láyọ̀ ẹ̀ dẹ̀ máa bọ̀ láyọ̀ o ẹ̀ láyọ̀ lórí ọmọ dalẹ̀ o iṣẹ́ yẹn àdìde o ọlọ́run yóò bùkún gbogbo wa o ọmọ yín tó ń sáfù yóò ṣoríire o ọmọ rẹ tó ń ṣiṣẹ́ nídàálẹ̀ wọ́n ní rù wálé o ọmọ yín ti bẹ nílùú òyìnbó yẹn rẹ ti bẹ nílùú òyìnbó yóò ráyọ̀ gbà ń bẹ o inú yín yóò dùn olójú lọ bímọ láyọ̀ ó níbi sí ọkàn rẹ abalẹ̀ ṣé ò ní gbé nù léyẹ wàá bínú ṣoyún o wàá bẹ̀yìn gbọmọpọ̀ ẹ̀yin ó ní bẹ́ẹ̀dẹ̀ congratulations àṣeyí jàmọ́dún o jésù olúwa wa ẹ̀yin ní àjá gbọ́ ẹ̀rí ìsọjí abẹ́òkúta ká tó máa lọ ṣọ́ọ̀ṣì.
0: Nígbà tí mo ti máa rí àti ìgbà yín tá a ti wọ inú ilé tí mò ń gbé báyìí gbogbo nǹkan ò jẹ́ nǹkan kan mọ́ gbogbo iṣẹ́ mi gan kò jẹ́ nǹkan kan pálí ni mo fi ń to ọjà kò sọjà kankan nínú ẹ̀ níbi ilé yẹn náà ni ọkọ mi náà ti iṣẹ́ kò lọ dédé mọ́ ọ̀sàkì ẹ̀ nígbà tí máa kó program bíi báyìí ní àná ọkọ mi sọ pọ́pọ́ pé kóun wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní àìní ìgangangangọ mánéjà ilé epo.
2: Alolo
1: ẹyin wo lọmọ yín máa rí iṣẹ́.
2: Ebi re o.
1: Ìgbà ọlọ́kọ ọ̀rọ̀ ti ríṣẹ́.
0: January ló lọ.
1: Ó jò kò sílé.
0: Ó jò kò sílé kò síṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀.
1: Bódà jò kò sílé yẹn tó máa kúnlẹ̀ fún.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ìyàwó dáadáa.
1: Ọmọ ọlọmọ yìí o. Owó wà owó ò sí. Àpọ́nlé pọ̀.
2: Ìfẹ́ lọ.
1: Báwo ló ṣe máa ń kí ọkọ ẹ?
0: Mo máa kúnlẹ̀.
1: Kí ló máa ń pè?
0: Adé mi.
1: Adé kí ló náà máa ń pè ẹ?
0: Adúfẹ́mi.
2: O balance da.
1: O gbọdọ riṣẹ.
2: O balance da.
1: Ìfẹ́ wà mẹ́. O gbọdọ riṣẹ. Àárọ̀ yìí ni mo fẹ́ máa fún gbogbo ènìyàn ní òróró ojú rere ní dálẹ́mọ́. Ìgòròrò kan fẹ́ nìkan ni. Àní kí ló lè lọ́wọ́lọ́wọ́ nínú ayé rẹ? Ogun wo ló dàbí wípé kò fẹ́ ṣẹ́? Gbogbo ẹ̀ ló máa ṣẹ́ nínú àdúrà láàárọ̀ yìí. Ẹ̀sà àwọn kan wà ayé kì í ta wọ́n lọ rẹ. Wọ́n lè lo oṣù kan jálẹ̀ kò dẹ̀ sẹ́ni tá fún ọ ní nǹkan. Nígbà tí bíbélì ti sọ wípé irí àti àánú ni ó máa tọ̀ wá lẹ́yìn. Lójú wọn wọ́n rò wípé bóyá ó nàmà. Nígbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ róró tó máa ń já àjàgá wà. Nípa agbára jẹ Jésù. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Lónìí gbogbo ènìyàn máa fi ọrin ránṣẹ́. Àfẹ́ ọmọ ọlọ́run tó lè fi 2,000, 1,000, 500 ránṣẹ́. Bọ́lọ́run bá ṣe kọ sí ọ ni kò ṣe fi ránṣẹ́. Ìbá kéré ìbá pẹ̀ wọ́n ṣàrí wípé ó dá sí. Iyekíye ló lè fi ránṣẹ́ o. Ẹ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o. Lónìí ọjọ́ ìsinmi lórúkọ Jésù ò ní wọ owó tì. Orísun owó rẹ ò ní gbẹ o. A ní táwọ́ náà o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
3: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 one for Fakeye Emmanuel lo ma gbe jade first bank
1: abiyemo o ni ma bo jemo
4: from Lagos. This is
5: Jordan.
6: 5 FM. This is Jordan 105.5.
7: Station with the voice for

0: Bible between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi ti elu dojuma. Amen.
1: Ogo mani fu ala ro loke fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orilede agba laye e o ma dupe lowo baba mi baba re dupe lowo oni majemu aba to je simole alai baba mi to je ko ri ojo simi ta so pe wo bi baba mi je ko ri ojo simi ibe ni lo ti ojo simi lati ya simi mo o ma ri ojo simi ma dupe lowo baba mi baba re ma dupe wo bi ma fosoke ni igba igba medogun ni bi pepe re ko ma fi dupe lowo baba mi baba re e to je ko ri ojo ta pe lojo kewa inu osu kesan 2026 oya ja para si bi pepe ja ma jo hallelujah la meje ati ogun meje pelu iforibale ni igba meje bo ti wa nse be ma gbagbe ipade aro o ma ni agbara ago meje ni o bere ta national program ni gbogbo eyan ma wa lati gbogbo ko ma fi shots won sile ta ma nwa si bi eto yi ago meje apari e lago mesan leyin na ni first service you abel lago mesan yo pari lago mokola leyin na lata ago mokola yen second service abel awa pari lago meje labo leyin na ni foju oju pelu woli olorun to ngbo gbogbo to gbe ngbo gbaradi ma bo momo mu aya mu gbogbo ebi pe mo le bi re wa sinu eto yen won na ma bon le oluwa laaro ka jo se isin ka jo se olorun bo ti wa gbaradi pe bi parapo julu mo sinu eto bo ti wa pe won emi na ni woli yi teti mo olare waju olagbemi jp anu ni borigba kini baba mi arugbo ojo eh kini baba mi arugbo ojo ni ka jo so laaro ya mi di enu akoko re ja jo rin ajo emi ka gbo on to ni majemu ni gbo kan to tele si mi na ni ti owuro oya ja jo rin ajo emi iwo ni wa sori kankan la ese kefa ni lo wi
2: ni kutukutu
1: ni kutukutu
2: forugbin re
1: ma gbo ni bo ti gbo mi ni kutukutu yi ni kutukutu bo ti ngbo mi fukini fun irugbin re yes
2: ati ni asale
1: ati ni asale o
2: ma se dawo re duro
1: ma dawo re duro
2: nitori iwo ko mo eyi ti yo se rere
1: o mo eyi ti yo se rere
2: yala eyi
1: yala eyi
2: abi eyi ni
1: abi eyi ni
2: abi awon mejeji
1: abi awon mejeji
2: yo dara bakan
1: yo dara ba ya mejeji ma dara bakan na gbogbo eyin te ma furugbin lori afefe ma kin ku orire o osu karun je ojo kini wo bi ojo ikore ni fun gbogbo eyin te o le se ka ma furugbin gbogbo e oni boya yi abi yi abi mejeji ma dara bakan na eyin kan fun lara aro eyin ni baba abi ran mi si eyin te o dara po wo na dara po losu karun o mo yi ti o se rere boya yi ni abi yi gaga abi mejeji ma darapo ba furugbin e mo be e ja wa wo awon fani kan wa nbe Samora 26 fast 5 and 6 kilo wi
2: eni to fi omi je furugbin
1: so gbo eni to fi omi je furugbin
2: yo fi ayo kore re
1: o ma fi ayo kore re awon kan wa mo mi gi se pe o ro yin lorun le fi nse ninu ai rorun yen ninu iko ninu ko ro yin lorun yen le man digba se awon to ba fomi je furugbin kilo na ma se ma
2: won fi ayo ka
1: won fi ayo ka kile se ke fa re ti wa bi fun wa
2: eni to fi ekunrin lo
1: eni to fi ekunrin lo
2: to si gbe irugbin lowo
1: to gbe irugbin lowo
2: lo to
1: lo to
2: yo fi ayo pada wa
1: yo fi ayo pada wa
2: yo si ru iti re
1: yo ru iti re ibi ta o da duwo si niyan eni to gbe irugbin na ni to sunkun to rin lo yo fi ayo pada wa yo si ru iti re iwa na furugbin kan losun karun osun ori ofe lo wa grace unmerited word favor ohun to to si ta dalu e torun dalu e lori ohun to to si toluwa yilu e ki la o fi pari egbale mi re ni so ti ni jesu mo bayi ni jesu gbogbo olugbo to furugbin o je ni jesu kirugbin e le se sorere ma gbagbe osu ikore lo wa yi osu karun osu ikore ni osu karun osu ori ofe ni da ise owo ele o ti pa imoye eyan leku eku awon kan layo re ki lo fi pari e tori igbale mi e lo ni majemu se ru mi soke proverb 28 verse 13 ki lo wi
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
2: Kì yóò ṣe rere.
1: Kò ní ṣe rere.
2: Ṣùgbọ́n. Ẹnikẹ́ni tí ó jẹ́wọ́.
1: Tó jẹ́wọ́.
2: Tí ó sì kọ sílẹ̀.
1: Tó kọ sílẹ̀.
2: Yóò rí àánú.
1: Ó máa dára fún ẹ, onímọ̀jẹ̀mú kí ni kí n kéde fún ẹ pé mo bá kọ́lẹ̀ ló máa tó rí àánú. Mo ti jẹ́wọ́ Jésù Olúwa. Yẹ́ lọ gbàdúrà. Kí gbé Olúwa fà mí jáde níbi ìhámọ́. Ní ayé gbé mi pamọ́ sí inú yàrá ìgbàgbé tí òkùnkù fi náà ti ara gbé mi jáde àdúà ma pọ́tà ìmígàbà rúbì àdàlẹ́ kàrúbìà ma zúkẹ́tẹ̀ èdè nẹ́nẹ́mọ̀ ṣáìdà rúbì àdàlẹ́ mọ̀ rúbì Jésù Olúwawa àmì níbi tá a dé gbómi àtòróró rẹ̀ sílẹ̀ orúkọ Jésù iná lọ́lọ́tòkè ó yà wọnú ẹ̀ mo ti máa lò kó ju aṣẹ́gun lọ Jésù Olúwawa. Bó ti ń gbé sókè yẹn tí mo ń sọ̀rọ̀ àṣẹ síbẹ̀ yẹn gbàgbọ́ pọ́rọ̀ àṣẹ yẹn máa ṣẹ báńkà Psalm 29 sí bó ti ń ka ìṣẹ̀lẹ̀ láti ṣẹlẹ̀ báńkà Psalm 23 sí bó ti ń ka wàhálì kan tí ó ṣẹlẹ̀ báńkà Psalm 3 sí bó ti lè kógun yẹn kéré mọ́ kò lè borí ẹ ẹ̀jẹ̀ Jésù dà lómi àtòróró yẹn kó wá ju aṣẹ́gun lọ bó o bá sàárẹ̀ káàrẹ̀ ayé rẹ̀ jáde kó fò jáde kó gbiná. Jésù Olúwa wa àmì níbi tá a dé gbogbo ọkàn gbogbo abiamọ gidi níbi tá a dé ẹjẹ àjòkò ẹnjíníà gbé wa lọ lé agbára kíá. Ó yá number one orúkọ ẹ kí ni Jésù ṣe.
3: Praise the Lord.
1: Hallelujah.
3: Orúkọ mi ni Bídèmí Balógun wá láti Ilé-Epo.
1: Sọ̀rọ̀ sókè dà Bídèmí Balógun láti Ilé-Epo. Ó yá.
3: Kò ìgbà tí mo gbọ́ ní program ni so inú máa ń wọ́rì mi.
1: Ṣé ẹ gbọ́ o inú máa ń wọ́rì ẹ̀
3: láti
1: ọdún mélòó.
3: O ti ṣe díẹ̀ náà o ti
1: ṣe. O tọdún mélòó.
3: A ti tó bẹ́ẹ̀ bí 3 years báyìí tí inú ti máa ń wọ́rì.
1: 3 years Abọ́lá tún lẹ̀ sọ mo ní mo rí ìlà mẹ́ta nínú ọmọbìnrin yẹn ẹ má gbàgbé o bóyá.
3: So ìgbà tí mo ṣáà jókòó tí mo dé sí program mo ṣe ń fìlì inú yẹn náà so ìgbà tí àwọn dájú wa ṣáà ń ṣe prayer fún wa wípé àwọn rí nǹkan mẹ́ta ní ikùn mi so a ṣáà ṣe prayer pé kí ọlọ́run ṣáà ti jáde bọ̀ ní ìsinyìí mo ti wà òkè mo ti rí yàtọ̀ ní inú ara mi.
1: Ẹ pàtẹ wọ́ fún Jésù. Kábíyèsí ẹgbẹ́ rẹ̀ Bídèmí Balógun láti Ilé-Epo. Ẹni tí inú máa ń dìgbà yọ lẹ́nu bá tún gbàdúrà yẹn ni ẹ̀mí mímọ́ mú ìṣípayá wá pé nǹkan báyìí wà nínú rẹ̀ mọ́ ká tó parí àdúrà ohun gbogbo yẹn dẹ̀ lọ pátápátá Bídèmí Balógun wá láti Ilé-Epo wá ohun tó ń ṣe nínú yẹn kò rí mọ́ dídí àkókò yìí ìdí ìjẹ́rìí tọmọbìnrin jẹ́rìí sí agbára Ọlọ́run ni níbo ló ti gbọ́ mi gbobi gbogbo níbo ló ti ń gbọ́ ìwọ náà orí ọ̀fẹ́ tí Bídèmí Balógun rí gbà tó fi sàn inú ogun nínú tó ṣẹ́ ogun yẹn tógun yẹn ò fara wọ̀ mọ́ ó yá orí ọ̀fẹ́ yẹn kó wọnú ayé tiẹ̀ náà kó wá ogun yẹn kó má rí mọ́ kí ìwọ náà dẹ̀ fàyọ̀ dúpẹ́ ó ti rí bẹ́ẹ̀ ò sẹ́ tó máa yí padà Jésù Olúwa àmì ó lè fẹ̀rí ẹ ránṣẹ́ sí WhatsApp number mi mo fẹ́ máa rìn tó wà lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà ìwọ náà bá ń fi sí WhatsApp number dájọ́ fojú rojú mẹ́ ó dẹ̀ máa dára fún ẹ Jésù Olúwa àmì. Níbi tá a dúró fẹ́fẹ́ ìrìnàjò fẹ́ máa ran pè yí lọ́wọ́ ẹnì kan gbọ́ mi nlé kinní kan bẹ̀ ẹ̀ ní àkàkọ́ orí báyìí gbọ́ wọlé mo sọ̀rọ̀ àṣẹ iná tí jáde jáde kó gbiná kó wa kó má rí mọ́ Jésù Olúwa àmì fi òróró tí mo gbàdúrà sí yẹn pabẹ̀ kó wà náà ìtì ọ̀kan kó orí ẹbẹ̀ lógún yẹn ṣẹ́. Níbi tá a dúró fẹ́fẹ́ ìrìnàjò fẹ́ máa rìn tó wà lọ́wọ́ lóṣù tọ́dọọdún bóyá bá mi sọ̀rọ̀ ní WhatsApp number bóyá.
2: 08 6 1
1: ó máa dára fún ẹ bá mi sọ̀rọ̀ o fẹ́ rìn tò yẹ lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ bá mi sọ̀rọ̀ níbẹ̀ tán pè fún ẹyin fẹ́fẹ́ ìrìnàṣẹ́ jẹ́ kó clear àbí títí là láti kàn tó ó máa dára fún ẹ Jésù Olúwa àmì. Má gbàgbé ìpàdé àárọ̀ ìfẹ́ Sunday máa bọ̀ má jókòó sílé láàárọ̀ Sunday máa bọ̀ ìsìn wà nílé Olúwa ní Fire and the World aago 7 ló máa bẹ̀rẹ̀ interdimensional program àjọ máa ń gbàdúrà wọn máa gbóye máa fi ṣọ́ọ̀ṣì wọlé káàkiri gbogbo àgbáyé lọ máa ń wá aago 7 yóò parí láago 9 first service abẹ látà aago 9 yóò parí láago 11 gbogbo ọkọ̀ 30 second service yẹn máa bẹ̀ láago 11 ó máa parí láago 7 láàbọ̀ lẹ́yìn náà fojú rojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ yìí níbo ló ti gbọ́ mi gbogbo eyin ti abule egba ekoro mabo nde wo moto to lo si yana paja bole ni under bridge phone na bo ba ti phone yen eh opposite yen wo gbokada nbo lo nlo yanodo number 5 victor la ya avenue o ti dodo mi na niyan wa ri flag ka ni gbogbo waju church yen o ti debe gbogbo eyin ti egbo wa ni korodo do ngunyan my 2 ojo ta mabo gbogbo eyin ti egbo wa person ni ma gege ki lo ndu o se orile mabo eh agbo ti kuyo o moto to nlo yana paja bole ni yanodo fẹsi ẹni wọlé mbó ló ń lọ ẹ nọmba 5 victor láàyè avenue ò ti débẹ̀ náà ni yóò sì dára fún ẹ first sunday máa bọ̀ ó dẹ̀ bá dára fún ẹ jésù olúwawa amí pàdé kan máa wáyé nílùú ifọ̀ náà sáfíìsì wà mẹ gbogbo ẹyin ìfẹ máa lọ vision academy fẹrọ wa gbogbo ẹyin tí ẹ gbọ́ wa ní sango máa bọ̀ ju orí atán ìyànà ìyẹsí ìyànà logbo máa lọ níbo ló ń lọ ó ń lọ sí ẹ total filling station bọ́ọ̀lù ẹlẹgbẹ́ gbé ọ̀kadà vision academy fẹ̀rọ wa aago mẹ́sàn-án ni wọ́n bẹ̀ yóò pa ilé aago méjìlá ó dẹ̀ tún fojú rojú pẹ̀lú wòlíì ọlọ́run tó bẹ̀ ń bẹ̀ àtúnyọ̀ fojú rojú tá a bá parí àná pàjá bákan náà ẹ̀yin tẹ́ ò lè ṣe ká ẹ má rọ̀ pé lọ́wọ́ ẹ lọ ga láyé gbogbo ọjọ́ tẹ́ ò lò láyé ẹ ò ní ṣubú dẹrù jésù olúwa wa amẹ́ kí ló fẹ́ ṣe má gbàgbé o gbogbo irúgbìn abiyamọ wa ni mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ̀ tún fi ọjọ́ alẹ́ mọ́ mi lórí ọmọ tí mo jìṣẹ́ jí àfikún jẹ́ pé ìwọ ló tún ń bọ ilé yẹn ló ń gbé ìwọ ló tún ń fún lówó ẹ̀gún ńlá burúkú ni èpè ni wo bí máa 1,005 fún kó anoint ọmọ yẹn kó anoint àbáwòrán ẹ̀ bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá ti wá ṣe fi sákàǹtì mo sọ ìkó wá kó wá pè mí ìpẹ̀yìn pákéjì mo gbé ẹ̀yìn irúgbìn solomon 2000 àwọn kan fún wa 3,510 ìwọ náà ṣe kó tún ṣe fọ́mọ ẹ̀ kó wá ṣe kíní anoint ọwọ́ ẹ̀ àtọwọ́ ọmọ ẹ̀ ẹnìkan ní kíní account number access bank ni máa kọ́ sílẹ̀ 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí ẹnìkan ní wọn ò tí ì rí kan 00 tí o ti ń kọ 960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí bó ti ń fi sọ ọmọ òní kú mọ́ ẹ lórí pé mí o sunday àkọ́kọ́ kí n súre fún àtọmọ ẹ yóò sì dára fún ẹ jésù olúwa wa àmì fẹ́ pé wòlíì ẹ̀rọ bá sọ̀rọ̀ méjì bóyá máa kọ́lẹ̀.
2: 080
1: yes
2: 26
1: yes
2: 61
1: yes
2: 36 10
1: yes ẹ kàlẹ́ ẹ̀kan sí.
2: 080
1: yes
2: 26
1: 61
2: 36 10
1: ìkejì.
2: 080
1: yes
2: 33
1: yes
2: 46
1: yes
2: 28 61
1: a dára fún ẹ bó o ti ń pè mí yẹn ọ̀rọ̀ àṣẹ ni mo fẹ́ sọ má súnlé ní sunday àkọ́kọ́ yìí múra máa bọ̀ wàá rò bìtìbìtì àwọn alájà mùsùlùmí gbogbo ọ̀tá àjọ ṣe service wọn náà kí láwọn fi parí ẹ̀ gbogbo ìdámẹ́wàá ń bẹ lọ́wọ́ rẹ irúgbìn kan máa àwọn èèyàn máa ń fúrúgbìn lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ àwọn kan náà tún máa ń fúrúgbìn láti máa fìtì lọ láti bọ́ sí new pro station mi ẹnìkan ní kí ni account number gtb máa kọ́lẹ̀ 00164 99723 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí ẹnìkan ní mo ti fásitì ìjú bóyá 00164 99723 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí bó ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí òní fún méjèèjì báwọn sìnkú ọmọ láyé bóyá jájọ máa lọ lé olúwa àpàdé ní yàrá ìpàjẹ́ àti ìlú ìfọ̀ ó máa dáa fún ẹ lónìí ìlérí ọlọ́run adẹ́ṣẹ́ wo bí mú ẹbí kú ẹbí kú ara anointing service gbọ́wọ́lé làá ṣe àti ìfàmìròyàn wo bí ìfàmìròyàn tó wà nílẹ̀ mọ́ mi ó lágbára o òróró gẹ́stímánì ìwọ náà wàá gbà sórí ẹ kó mọ̀ pé lóòótọ́ ni jésù ń bẹ láàyè bó bá ti dé mú nọ́mbà lórí afẹ́fẹ́ jájọ sọ̀rọ̀ bó bá ti dé mú nọ́mbà lórí afẹ́fẹ́ àjọ fojú ojú mọ́ wa gbàgbé pé apá lákòókò ìbákan náà lọ́la jésù olúwa wa àmì god bless you.
4: From Lagos, this is
5: Jordan.
6: 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for entrepreneurs.

0: ṣẹrú àbúrò ẹ ò ní ṣẹrú ẹgbẹ gan ilẹkùn ìrànlọwọ tí ò sí fún àwọn yòókù yóò sí níwájú rẹ ebi ò sí ní pa ọ ojú kì í tiná tí wọn bá tàn lálẹ ojú ò ní tí ọ gbogbo ẹyin tẹ́ ń ti àmì ìbá ṣe facebook bá ṣe youtube lọ wà ogo rẹ kò ní mọ̀ọ́mọ̀ kò ní di àpínlé ìbùkún yín kò ní di àpínlé orúkọ jésù ni mo fi sọ tẹ́lẹ̀ ayé ọ kò sì ní yẹ ẹlẹ̀ ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún gbogbo àwọn ọmọ gbogbo ẹni tí ń ti àmì tí ń ṣe àmì nínú ilé ìyanu tí ayé rẹ nílò ọlọ́run yóò ṣe fún ọ ẹ múra o nínú oṣù tá a wà yìí wàá gbọ́ fọ́ìsì tiẹ̀ náà lórí rédíò mo sọ fún yín pé agbára láti yà wọ́n lẹ̀ nípa testimony oní tíìmù tó ń bẹ lójú pátákó wa ní church so gbogbo ẹ̀yin àkọ́bí ọmọ wàá lé wọn bá wàá yà wọ́n lẹ̀ ayé yóò bẹ̀rẹ̀ sí gbọ́ testimony tiẹ̀ náà káàkiri àgbálá ayé in the name of Jesus ẹ kígbe ẹni bàbá dá sí mi ẹlẹ́dàá mi dá síṣẹ́ mi dá sí ayé mi òní lọ́jọ́ sunday mo sì sọ gbogbo ohun tí àwọn àkọ́bí ọmọ ó ṣe mo sọ lánàá ìgbà tí ìgbà tó fi jáde ń bì lónìí màá tó tó sọ à ń lọ sí church láàárọ̀ yìí èmi ni mo sọ gbogbo àkọ́bí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ bá ní àǹfààní láti wá sí àwọn service anointing oil tó kù mo ti sọ màá fún yín ẹnìkan ṣe ń wẹ́mà náà lágbára ọlọ́run gbogbo sunday church náà ni ó ṣe service lónìí àṣìlẹ̀kùn ẹ̀ òní ni sunday kejì mo lò ó jókòó lé àti lọ sí àsìkò òtútù àsìkò òjò ẹ jẹ́ ń fi gbogbo ẹnu sọ báyìí wípé láti ìwòrò rẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn gbogbo tí mo fún àwọn àkọ́bí ọmọ gbogbo àwọn tó wà nínú sáfíìsì náà ni ó ní ẹ̀ǹtàjútù sí lágbára ọlọ́run à ń ṣe festival àwọn àkọ́bí ọmọ ni àwọn wọn ní ọ̀sẹ̀ yìí ìmídélè nígbà tí ó bá fi di oṣù kẹfà sí keje a wọnú ìpàdé àwọn obìnrin lọ ní sàn-án women convention wọ́n gbìyàn yá yàtọ̀ sí yẹn yóò tún so mọ́ birthday ìyàwó mi ẹnìkan ní kí ló dé tá à ń sọ lẹ̀ gbogbo ètò wa ló ti wà lódùlódù a ti pín gbogbo ẹ̀ bí ó ṣe máa lọ ẹ jẹ́ mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo wá sọ nǹkan kan lánàá pé bọ́ ọ bá ń gbọ́ testimony kò sí bí wọnú ò ṣe ní sọ testimony engineer ká tó mọ̀ lọ church ìsìn méjìlá ní àwọn ọmọ ọdún mẹ́tàlá sí ọgbọ̀n ọdún àwọn là ń pè ní youth for Jesus àwọn ní sáfíìsì wọn ó gbéra láago méje lónìí àti ní gbogbo sunday church ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo àwọn ọmọ ọlọ́run gbogbo àwọn big sister big brother láti 31-40 lọ sókè aago mẹ́sàn-án ni sáfíìsì tí wọ́n bẹ̀rẹ̀ ọ́ọ̀lù wọn yàtọ̀ọ̀tọ̀ síra wọn auditorium inú sáfíìsì wa yàtọ̀ọ̀tọ̀ so kò sí kankan tí ó di kankan lọ́wọ́ ìpàdé tààrọ̀ yìí ìtúsílẹ̀ hàn fún gbogbo ẹni tó bá wà ń bẹ̀ ni ẹ jẹ́ ń ṣe ẹ pé bàbá ìwọlé ká fi síde bí n bá lè rí méjì sí mẹ́ta because kò sí bó ṣe ní báwọn sọ testimony.
1: Nǹkan tọ́lọ́run ṣe fún mi ni pé ní november èmi pẹ̀lú ọ̀gá mi yẹn wà ní yàrá pàjá ó ní because we need to printing machine equipment so àwa lọ sí onitsha ní anambra a ṣáà lọ negotiate àwọn ẹ̀ṣẹ́ àyọ̀ pé àwọn ò ti rẹ́dì láti ta machine yẹn a ṣáà padà tọrọ lílọ tààrọ lọ́jọ́ yẹn a fẹ́ sanwó machine yẹn ni ok a ṣáà padà àwọn méjì pátá para sẹ́kù confession àwọn ọkùnrin mo wá wá wọn á bọ́lọ́run sọ̀rọ̀ pé ọlọ́run ìpè bàbá ẹ̀ mo ti ń jẹ́ mùdùnmùdùn ìpè tipẹ́ láti 2021
2: lẹ ti ń jẹ mọdùnmọdùn.
1: yes bàbá mi mo yẹ gorí òkè mo dẹ gbàdúrà mo tètè dé láti èkó lọjọ yẹn mo gbàdúrà mo dẹ jókòó so bí bàbá ṣe wọlé kú díẹ kẹ wọlé so ọgá yẹn kàn pè mí ni pé mo wá bọ́ síta mo ní kí ló ṣẹlẹ̀ mo bá gbàgbó ó bá lóun ti deposit 25 million fún machine yẹn o mo ní gold so mo wá pe àwọn tó wà lọ́rùn náà pé ọgá lóun ti san 25 million ṣe lọ bá mọ́níjà kan bá mọ́níjà yẹn sọ̀rọ̀ so àwọn ní mọ́níjà ò tí ì rọrùn mo ní ọlọ́run bá ń gbogbo ìṣòwò pé ṣe torí gbogbo iṣẹ́ yẹn almost 47,500 so bàtà wa lọ mo parí 77 on wednesday mo wá gbéra mo lọ sàn bá a ṣe lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni a ṣáà parí iṣẹ́ yẹn so ẹ̀bùn mi lórí ẹ̀ tí mo rí ìdá mẹ́wàá mi tí ó rí ẹ̀ sà.
2: ọ̀nà wẹ̀. owó bí oògùn owó. rí owó bí oògùn owó ẹ ń bá lè ṣe àmì kó dé bá ọ lójijì ẹ̀yin yìí náà ní kẹ́ ẹ ṣe àmì ọdún ìlú.

0: kí n tó pe sista yìí náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ lọ múra o ago méje nìsìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ yẹn fún gbogbo àwọn ọmọ ọlọ́run láti 13 títí wọ 30 màá wá kó àwọn àkọ́bí jáde nínú wọn màá gbàdúrà fún wọn ọdún gbogbo àwọn tó wà nínú service à ń ṣe festival àwọn firstborn lọ́wọ́ ni it is a festival of the firstborn ẹ̀mẹ́ta ni ẹ̀mí olúwa ní kí wọ́n àpíà ni bíbélì sọ pé káwọn àkọ́bí yọ jáde kí wọ́n wá síwájú olúwa lọ́dún so lágbára ọlọ́run àwọn ètò bá wà ń bẹ̀ lónìí a tún bá wọn yọ a sì celebrate wọn we are going to celebrate ourselves together a jọ yọ ni àti nínú ìsìn ẹlẹ́ẹ̀kíní àti nínú ìsìn ẹlẹ́ẹ̀kejì àti ní gbogbo sona church a ní fún ọ a ní gbà ni so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní àti gbọ́ mi à ń gbára adì ẹ jẹ́ ń pe sista yìí ọ̀yà ẹ̀yin náà fún yín sí.
1: Orúkọ mi ni Ìṣọ̀lá Sofiat.
2: Nice.
1: Mo wá láti Igando ní Èkó.
2: Igando lọ́n lọ́n ṣe máa ń lọ church wa lẹ́kọ̀ọ́.
1: Ewé ńlá.
2: Nice.
1: Mo mọ ewé ńlá ní November 2024.
2: Nice.
1: Nígbà tí kí n tó mọ̀ mo ọmọ mi wà ní 3 months bí time bí a bí June àbí July August ṣá. Nice. Mo wà nulẹ̀ láàárọ̀ ni lọ́jọ́ Sunday mo kọ̀ gbọ́ gbà ọ́ lẹ́yìn mi. Mo ṣe wá gbọ́gbà òyìn bá ṣàwò rárá ṣé ẹ̀fọn kọjá ní ọ̀sán ni bí 11 láàárọ̀ mi ṣáà rí kankan tó kọjá mo dẹ̀ gbogbo ara ògiri mi rí kankan mo ṣáà gbọ̀kan kúrò bẹ́ẹ̀ so bí after 2 months mo ṣáà rí pé mò ń gbẹ débi pé mo gbẹ tán lórí ìdúró.
2: Ọ̀tá ayé ní kìríkì yẹn ọfà burúkú tí ń jábọ̀ ní ìbòjì òkú kan sí àmì kò ní bá ọ tọmọtọmọ. Sit down.
1: Kí n tó mọ̀ ẹ̀yìn ni kíní yẹn ti bà mí o ọyàn eléyìí yóò kọ̀ bẹ̀rẹ̀ sí ní tóbi ni ó ń tóbi.
2: Ọyàn yín.
1: Ẹ̀yà eléyìí mo wá lọ ṣe test mo lọ sí hospital kan tó wà ní Jégun bẹ̀ mo bímọ sí ìgbà tí mo lọ ṣe test àwọn yẹn ni pé cancer ìmọ̀ kí ló ń jẹ́ cancer kí lẹ́mí by cancer mo ṣáà kúrò bẹ̀ mo tún wá lọ sí.
2: Tẹ́lí tí ó ń pè ní cancer ọ̀tá àwọn àgbà ni o so tó o bá ti notice pé nǹkan ṣe ọ́ kara mọ́ sùn o yára dìde kọ́ God da pada pe back mo gbo
1: yes sir mo sha kuro ni hospital yen mo tun wa lo si to wa ni ilewe o ni hospital kan ni authority doctor yen si mo ba nbe o sha pe oyinbo yen ba kan o mu ti gbagbe bo ni pe one the last one to hun se is 1.9 million mo ba wo le mo
2: 1.9 lo we se
1: mo ba wo le pe se emi na mo ni 1.9 million mo ṣáà kúrò ń bẹ mo lọlé mo wá lọ bá mọ̀mí pé mọ́mí mi ṣe má máa wù mí báyìí kí n wá kú ní báyìí torí gbogbo àgbo láti bẹ̀rẹ̀ àgbo ṣáà lọ ń gbé wá lọ́n gbé wá tí mò ń mú dẹ mò ń dẹ wọ́n ní kí n máa lọ antibiotics mo ṣáà lò mò ń lò.
2: Kò fa ni.
1: Kò fa ó tún wá ń wú sí ó ṣáà ga ó ga gan o òun ga débi pé tí bá fẹ́ jáde màá mú aṣọ màá fi sí eléyìí kó ṣàlèyé.
2: Kó lè ra ìmù.
1: So bí mo wá ṣe sọ fún mọ́mí mi èrè kí ni eré ìmàlẹ́ ń pè é ọba ni pé àwọn tiẹ̀ pé ó níbì kan ní ẹgbẹ́ ilé wa torí governors relay mi ń gbé pé ó níbì kan lẹ́gbẹ́ ilé wa pé àwọn ti lọ rí pé ewé ńlá wọ́n ṣàjúwe fún mi mo ṣáà lọ lọ́lọ́lọ́ mo ṣáà débẹ̀ lọ́jọ́ yẹn last year November ó wá bọ́ sí ọjọ́ tán last sweet pastor kan báyìí ló wà ń bẹ́ ẹ̀ gbà yẹn n ti gbà bí apá.
2: Pastor kan náà ni ó ní yọkùn.
1: Wọ́n ṣàdá omi ọjọ́ yẹn wọ́n wọ́n omi bọ́ yẹn wọ́n omi wọ́n ṣàkàn wá bá mi gbé ọmọ mi mo wá sọ fún ṣàyẹn pé ọyàn ló ń dùn mí ó wá fún mi ní òróró ó ní pé tọ́ bá ti.
2: Anointing oil.
1: Yes pé kí n ṣí kó mi ẹ bá lè wọ.
2: Kọ́ lè dà sí dáadáa.
1: Mo ṣáà ṣí ó wá sọ fún mi pé tí bá sì kúrò ń bí ìbàdàn pé tó bá di 7-7 pé kí n lọ sí ìbàdàn mo ní kí ló ń jẹ 7-7 dẹ níbo tún ni ìbàdàn wà kíníkan bẹ́ẹ̀ yẹn pàtó ṣáà di following week yẹn mo ṣáà arrange ta fi wá sí.
2: Ẹ wá 7-7.
1: Bàtà máa fi wá 7-7 yẹn wá ibi ìbàdàn la kọ́kọ́ wá. Worst ti ń gbà yẹn o ó ti ń yọ ọyún ó dùn mí pé gba àwọn pictures yẹn ó dùn mí orí iPhone mi ló wà mo ò try òun jẹ́ kí testimony yẹn kó pẹ́ bọ̀ ìgbà tó jiná mo ya bó ṣe rí ọyàn yẹn ṣáàtì ó ti yọ imọ́ mi ló bá mi pọ̀ ọmọ mi ó ṣáà ń try láti dì mí mu torí pé ní ọjọ́ yẹn táwọn èèyàn bá fi lè kọlù mi mo máa kú ni kò sí àní-àní níbi tí ọyún.
2: Tá a máa sọ fẹ̀yìntẹ́ mọ sáré kí n Jesus jìnnú. So mo ń gbádùn yín jàre.
1: Bàbá ṣáà ṣe wá ń bíbáyìí ní ọjọ́ yẹn ọmọ mi wá ń ké wọ́n fẹ́ mọ ọyàn mo dẹ̀ fẹ́ gbé ọyàn yẹn síta débi káwọn èèyàn rí but mi ṣáà mo bí máa yẹ pẹ́ tọ̀ mọ́ mi ṣáà ní kí n manage láti fún ní ọyàn. Gbà tí màá fi fún lọ́yàn yẹn báwọn èèyàn ṣe rí àwọn èèyàn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi bọ́ ṣe rí nìyẹn lọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ikú rèé o. kini ilo
2: awon aje awon ero
1: kini ilo pa mo sister ohun ikan lo pa egbon ohun
2: egbon nkan ke ri eni ti nkan se ko tun mo amen ai mo ya awon ti oye ko ku te ti fenu pa eh wo re o iku o jagbe men ti melebe kin loju oriri
1: ya kan lo wa mu ororo jade ninu bag
2: very nice
1: ororo yen ku die o ni ki ma da won lohun o ni ta ba ti kiro bibe o ni bo la nlo mo ni bi bai na la wa o wa ni pe rara pe ka ma lo si 77 eh ma ni pe a moto kan lo drop wa o wa ni pe ka lo wo moto yen pada pe moto yen na lo ma gbe wa lo to ra pe a wo moto yen lati ewe nla ni a sha lo si 77 ni
2: seyin le ba won do ororo si e mo bo se mama nu
3: ojo to birin wa oyan yen ti ra ni waju ile ato olohun o ti ra gan oyan yen omo yen de nke mo ko gbo omo yen mo pete leta mo wa si bagi mi mo wa da ororo ororo si mo ba fi omi 77 si mo da si lori omo yen sa nke mama ibe yen lati dojo ko
2: e ni wale awon eyan nu awon eyan ni yen bo ba se pe rona ni bi won o si
1: so ba sha se de 77 yen niyan mo kokko lo yipo bi 3 times gba to wa sha ya mo joko o de ni ato si gbogbo ile ton ri tawe so pe mo ma ku yin o ti wa ba mi leru ju seri kini yen to ba tin mu mi lateyin bayi wa si bi oyan mi ki le describe bo se se mi o ma dun mi ju pe ko mo ma mu yan lo ma dogbon kuro laarin awon eyan ma lo ma sha mama o ma ma dun
2: o mo je mo ko ni jejere amo jeyan
1: eh o mama dun mi
2: o ni rofa yen mama to tumo si
1: o mama dun mi gan so gba to wa di bi ale bi owo 9 mommy mi ti joko pelu omo mi bi awon sa joko mi o se dagbere fun omo ko dide tori kini yen ti mu mi mo ko dide mo wa sa suku botanu Jesus ti yen pe se ma tu wa ba kini lo le ni mo wa lo yipo ni ekan bi mo se wa yipo yen lekan igba ti ma fi ibi ti mo ti bere yipo da pe bi eyin bi ota yen ni mo wa sha ton mo wa bu yepe yen bi mo se bu yepe yen mo wa fi seyin mi pe iwo oru ofa yi mo fa e jade ni oruko Jesu ase olohun gbo
2: nai ase olohun gbo bo se so lero laare ina niyan to olohun o gbo gbogbo eyin ako bi omo be se so na niyan festival of the firstborn ninu osu mei o nla wa nu e oni ni climax bo ti eje pe ma sun tu pere eyin omo olohun lati wo rode wo moto gbagi elevation ni wema e bere church olohun ojiji ni bi garage yen a sun lo die die ni gbogbo eyin te gba Jesu ni ojo sunday to koja yato sawon ti mo ti mu lo si odo fun iribo mi abi o fe gba Jesu oba mi pade loni ni agbare ni to laye atorun ma salaye nti Jesu olugbala le faye re dan lara engineer eje mo gboro sister ibo inu mi ndadu enikan ni woli 11 alanu nti won awon ti o ti ni mo so at least nisin alakoko ma fun tawon eyan 25 nisin elekeje awon bi 25 na ati kinikan engineer eje mo gba kini ibo
1: mo sha lati gba bi mo se togun e wole ti mo joko mo sha wo mo n wo se o se mi titi ta sha fi lo ko se mi mo ma so mo mi kini yo ma ko ma san mi bo se ma san mi ko ma se mi bo se ma se mi oni je adele na ka tu wo ko ma se mi ju bi oyan enikan oyan o ti ebe mi leru sugbon ba to ibe yen agba ororo ati omi so ti ba ti dele be yen ma fi omi yen ma fi fo ma le ororo ma fi soju e ma ni bandage kan ma fi soju e mi se sopo wa lo si hospital mo laarin nu November yen na ni oyan yen tori te ba wo oyan yen gba yen o wo inu e mama ri inu ara mi o sa so wa soke titi
2: o jina eran di
1: o didi gba to wa di bayi lo se ri kini yen wa ya mi lenu de bi pe ha mi o riro eleri laye mi o eleyi e mo kini lati jojo ile so fun mi ki ma lo sibe lati gba yen bayi mo ki mi si olorun ewe la mi ki mi si even go bi bayi gan na mo ma wa
2: e to ma wa bi na
1: to ma wa bi bayi na dada o wa so wa ni bi mo se wa ro pe olorun to le se le fun mi o wa ni ore kan to sonu lowo mi lati bi 8 years ago bi mo se wa fi pe olorun to le se le that means ko si nkan to le se mo ninu aye mi
2: eni su se oyan yo wa dun yin mo
1: ko du mi mo o later mo wa se test ko ti e si nkan kan be
2: me ma ri ru o

gbogbo en to ba ri mi gbo e je ki okan yin ko lo tarata si odo olorun je ki okan re ko ma yo ni ojo isemi mimo yi je ki okan re ma yo ma dupe to ba sese o le fori bale fun baba yen o le fori bale fun bigba meta bi igba meje bi igba mesan o fi yin olorun ni nitori ti o seun nitori ti aanu re duro lai lai eni ti o segun awon oba nla nitori ti o seun nitori ti aanu re duro lai lai ogu oba basani nitori ti o seun nitori ti aanu re duro lai lai e ma yin olorun e yira niwaju e e yira niwaju oba aye ani mo yi ka otun ani mo yi ka osi kilode àwọn ọba lọba lọba lọba lọba àwọn ọba ńláńlá nílẹ̀ yorùbá lónìí wọn wípé ọlọ́run gangan ni ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àdàgbà mọ́pàrọ̀ òye àdàgbà mọ́lò gíláàsì ọlọ́run alágbára ọba tí ń jẹ́ ìmíní atinilẹ́yìn mọ́tì lójú ẹ máa yìn lógo ẹ máa yìn lógo jẹ́ kí ọkàn rẹ kó yọ̀ sí ọlọ́run ẹ jẹ́ kó yọ̀ sí ọlọ́run máa yìn lógo àtòkọrin kan àkọ ẹsẹ̀ kan bẹ̀ ẹ̀mí.

0: Àwọn ará jáde
1: wá.
0: O ṣe dáduro. Wọ́n máa lo kìkì yẹn. Adá olóòrò ni. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. O ṣe ya pé o. Ayé ya dùn. O ṣú wo ní ìrẹ́lẹ̀ lórúkọ Jésù. O ṣe àṣeyọrí. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ lónìí. Lásẹ̀ tí bàbá wọ́n máa tẹ̀ mọ́. Jésù Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Òní ni ọjọ́ ìsinmi. Ohun tí mo wí ni happy Sunday to everybody. Mọ́mì happy Sunday, dáàdì happy Sunday. Gbogbo ẹ̀yin arákùnrin bíi tèmi àti arábìnrin happy Sunday. Mo gbàdúrà lórúkọ Jésù. Ọ̀pọ̀ ìsinmi la ó ṣe láyé lórúkọ Jésù. Àní tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ìsinmi la ṣe láyé. And the name of Jesus. Wà ní testimony. Ọ̀sẹ̀ ya pé ọ. Ìyanu ó ṣẹlẹ̀. Jésù Olúwa wa. Ìròyìn ńlá mo mú tọ̀ wá o. Mo mú ìròyìn tọ̀ wá, ìròyìn ayọ̀. Inú ìwé Ẹ̀sáyà chapter 61 láti verse 1 mo ti fẹ́ bẹ̀rẹ̀. Fásitì jẹ́ ọ̀kan àbí chapter jẹ́ ọ̀kan nínú àwọn ẹsẹ̀ àti orí tó ṣe pàtàkì jùlọ nínú Bíbélì. Is the one of the most powerful prophetic passages in the scriptures. If I iye igba ti n ba si bayi iran ohun ma n si mi tori ase wa nbe. In fact, eni to ba n gbọ mi leni ibikibi to ba wa ase ti n benu agbara Ọlọ́run, ase ti n benu ororo re o ya ko gbe aye de.
1: Amen.
0: In the name of Jesus. Bíbélì yìí pé ó ní ẹ̀mí Ọlọ́run ń bẹ lára mi. Ẹ̀mí Ọlọ́run ń bẹ lára mi. Àwọn Bíbélì kan sọ pé ẹ̀mí Olúwa Yehova ń bẹ lára mi torí pé ó ti fi àmì òróró yàn mí. Yẹn ni pé ẹni tá a bá ti fòróró yàn ẹ̀mí Ọlọ́run wà lára ẹ̀. Gbogbo àwọn tá a kù lóòrò lónìí pátá tó rẹ̀ bá ti kan orí ẹ̀ ẹ̀mí Ọlọ́run ti gbé ọwọ́. O kò léyìn lásán. Àbájọ pé ẹ̀mí Ọlọ́run wà lára èèyàn ẹni ẹ̀ṣẹ́ ìrànṣẹ́mọ́ o. Kété tó bá ti gba òróró rántí pé àkọsílẹ̀ ọ wà fún ọ. The same Bible ìwọ ní Sam ní chapter 105 nígbà tó dé ẹsẹ̀ kẹẹ̀dógún ó ní ẹ mọ́ fọwọ́ kan ẹni òróró mi. Touch not my anointed and do my prophet no harm. Àṣẹ lẹ́wà náà òróró. Àwọn kan lè má kà sí torí pé wọn ò mọ̀ ọ́n. O lè understand nǹkan tó mọ̀. But ẹni tó bá mọ̀ ọ́n á mọ nǹkan pè ní òróró. Òróró ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wonders tí àwa gbọ́ tí òun mọ̀ kọ́ńpà ẹ̀. Àwọn àṣẹ lágbára àwọn iṣẹ́ ìyanu ńláńlá kábìtì kábìtì. Táwọn èèyàn dẹ̀ gbàgbọ́ wọ́n dẹ̀ lo òróró Ọlọ́run ó dẹ̀ ṣiṣẹ́ agbára náà ayé wọn ẹ tẹ́wọ́ síbi. Ó yà gbàgbára. Oh my God. Ó yà gbàgbára.
1: Ó
0: yà gbàgbára. Ó yà gbàgbára. Ó yà gbàgbára. Ó yà gbàgbára. Láti ọkàn tó gbọgbẹ́ sí ìgbádùn àwọn ọkàn tó gbọgbẹ́ nígbà tí òróró ìtura bá kà á. A dẹ̀ kúrò ní ènìyàn lásán. Àkókò ìgbádùn rẹ̀ a dẹ̀ dé nítorí pé òróró Ọlọ́run wà lórí ẹ̀ gbọ́ mi sà. Ibi làwọn tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó tó máa pe àrẹ pásítọ̀ kó tó máa sọ pé àpòstẹ́lì kó tó sọ pé wòlíì ní ọ́ kí mínísírì tó bẹ̀rẹ̀ òróró ló ṣáájú. Òróró ló ṣáájú. Before there is ministry there must be an anointing. Anointing is number one after the anointing. The ministry the bearer. Before any assignment, there must be a spirit of the Lord. There must be the spirit of the Lord. Nígbà tí ẹ̀mí Ọlọ́run dé, òróró ṣáájú. Òróró máa ṣáájú kí ẹ mọ́ tó tẹ̀lé ẹ tẹ́wọ́ fún mi sá. Ó yà gbàgbára.
1: Amen.
0: Oh my God. Ó yà gbàgbára.

0: gbogbo ẹni tó bá rí mi gbọ́ ẹ jẹ́ kí ọkàn yín kó lọ tààràtà sí ọ̀dọ̀ ọlọ́run, jẹ́ kí ọkàn rẹ kó máa yọ̀ ní ọjọ́ ìsinmi mímọ́ yìí, jẹ́ kí ọkàn rẹ máa yọ̀, máa dúpẹ́ tó bá ṣeéṣe. O lè foríbalẹ̀ fún bàbá yẹn, o lè foríbalẹ̀ fún ìgbà mẹ́ta, bí ìgbà méje, bí ìgbà mẹ́sàn-án, o fi ń yin ọlọ́run ni, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹni tí ó ṣẹ́gun àwọn ọba ńlá, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ọ́gù ọba Báṣánì, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ máa yin ọlọ́run, ẹ yíra níwájú ẹ̀, ẹ yíra níwájú ọba ayé. A ní mo yíká ọ̀tún, a ní mo yíká òsì. Kí ló dé? Àwọn ọba lọ́ba àwọn ọba ńlá ńlá nílẹ̀ Yorùbá lónìí, wọ́n wípé ọlọ́run gangan ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́run àwọn ọlọ́run, ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, àdàgbà mọ́pàrọ̀ òye, àdàgbà mọ́lò gíláàsì, ọlọ́run alágbára, ọba tí ń jẹ́ ìmíní, atinilẹ́yìn mọ́tìlélójú. Ẹ máa yìn lógo, ẹ máa yìn lógo, jẹ́ kí ọkàn rẹ kó yọ̀ sí ọlọ́run, ẹ jẹ́ kó yọ̀ sí ọlọ́run, máa yìn lógo. Àtò kọrin kan, àkò ẹsẹ̀ kan bẹ̀, èmi balẹ̀ gbẹ̀rún wa hàn.
1: Èmi balẹ̀ gbẹ̀rún.
2: Okay, today, great news.

0: aduamba aduamba wo bodo ru owo iyan gba mi sa gbogbo eyin ti e ba wa le oko te enjo e marriage yin mo ri gbe yawo e abi odari ri ko ta je oka to le bi sowo oloko but o gbadu e abo ti le jade mo ka e dani o ka gbe yawo mo ka da ndo ba pe o ka ni to te ba wo to wole ma mo bo wa a fe se prayer fun e oro e gboro gbo sare te nwoju oluwa fun oko 13 ni any powder to ba lonu
1: taking fantastic teams
0: mudanewa a fe gbadura ni asiri nbe nipa awon woli a wa furo le olowo a biranda ya mo pase aye dide
2: amen
0: iru anuwe aye dide
2: amen
0: aye dide
2: amen
0: aye dide
2: amen
0: ma se pariwo ipe ati gbawo egbelu o se gba o sawo mama yen gbagbo ni o gbagbo ni nipa to gbagbo ki lo sele Canada
3: Oluyemi si Oladeji Grace lati Oje omojo Seed of Christ Golden Church headquarter ni idu bini bini ni ntoluwa se fun mi iyanu lo je ba to fun wa ni we esajai tani ta bere nkan ta fe nta fe mo si so pe omo mi to wa ni Canada mo fe ko ri we igbelu gba kia kia mo be lo si ri igba to di ojo kerin omo yen pe mi o ni ohun ti ra nkan ti fun ni we na gba pe we ti fun ni we na gba eleyi lo so ma je ke ti mo ri ore nla nla latodo baba mi se bi oba igba to last dent na ti won ni a ma gbe ese re mo sare wa ba baba mi se bi oba bati mo David baba ni won ni gse ki ruru ki won mi mo si pe lo won bless e won ni gbodo gbe sun badan osogbo lomo yen wa mo si mo di osogbo pada ni 9:30 pelu ogbolo gba tan ma wo ese yen ni jo keji won ni ko si to nje mo gige be mi idi mi eri mi ni yi o mo dupe lowo baba mi se bi oba pe o n pe o n gbadura o se se ore teyan ni gbagbe tori na mo dupe o boyin baba logo ogo ni folu
4: hallelujah
3: hallelujah
0: na won si mi sa aje ran dite
2: amen
0: so ngba o wa Canada woli nbo so ngba o wa agbalagba tan soro mi ti e mo pe o mo ere clear to yen mama 84 lo soro yen to ngba to clear be yen ti agbalagba ba je ni bayi o mo tan pe na owo olorun pẹ̀lú ọgọ́lọ́ on the 18th next month wà Canada gbogbo ibikíbi tó bá wà Canada prepare ara rẹ make sure pé on the 18th ó wà Toronto ó máa ní agbára aago mẹ́ta nípàdé ó bẹ̀rẹ̀ a dẹ̀ máa wà ńbẹ̀ dago mẹ́sàn-án ní àṣálẹ́ kálukú adé lọ sùn bẹ́ẹ̀ ni lọ́jọ́ Friday mo pàdásẹ̀ bọ́ọ̀lù wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró ayé rẹ dìde sọpá yẹ mi dìde
2: ayé mi dìde
0: mọ mọ yẹn sọ kankan tó ní agbára sa mọ mọ yẹn sọ pé wọn náà fẹ di ẹsẹ ọmọ yẹn nígbà tó wà lóṣogbo bíkọ wọn ti rí ògùn iwájú rẹ lọ pé kò pọsibú o kò pọsibú o òun lọ bá bàbá nígbòde bẹẹ kílẹ fún òróró náà ni òróró náà fi ṣẹṣẹ ọmọ ní àṣálẹ nígbà tó dọ sítà láàárọ wọn ni wọn ò gé mọ wọn ò lè gé e onídìí ọdìyẹn gbọdìṣà kankan bẹlẹ àti ọdọ bí àbùkù òróró ló máa tán a ò dé gbowó lọwọ ẹ wọn máa fún ẹ lọfẹẹ ni ẹni bá tó bá lọ tẹnìkan bá bẹrẹ kọbọ sọpọ lè ní bẹẹ ni o ti ẹ máa rí wòlíì ẹ lójúkojú mo máa tó bless ẹ lọwọ ẹ mo pàdásẹ lórúkọ ọjọ ayé rẹ àdìde
2: amen
0: o sọpọ ayé mi àdìde
2: ayé mi àdìde
0: ayé mi àdìde
2: ayé mi àdìde
0: ayé mi àdìde
2: ayé mi àdìde
0: tó o bá wà nílùú ìbàdàn gbọ́mísà o wà nílùú ìbàdàn tó o bá ti rí pé aago mẹ́sàn-án kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o ti dé church ní abẹ́ network yẹn mo sọ fún ewangeli tọmọ ndìgbà sọkalẹ sí abẹ network yẹn ní aago mẹsànán ṣe ló yẹ ká máa bá òun bẹẹ ẹ má mi sí ẹ àṣẹ ọlọrun náà ti agbára ayé ẹ dìde
2: amen
0: bó bá ti bí ọrẹ méjì agugu tó bá ń bọ láti èkó sọ pé ṣe bí ọba ló ń lọ tó bá ń bọ láti àkúrẹ òun bọ láti north tó bá ti dé junction airport níwájú bíúrì yẹn bọlẹ wà cross other side wà bá àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ sọ pé ṣe bí ọba ló ń lọ àbí kò dé home junction tó bá dé home junction yẹn sọ pé ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ wọ́n á gbé wá bẹ̀ bẹ́ẹ̀ ni kò ń dédé dáa fún yàn mo pàṣẹ ayé rẹ dìde
2: amen
0: mo láyé rẹ dìde
2: amen
0: lásù ìgádòrò hotel bus stop sọ pé òun lọ sí ṣe bí ọba ko se ti o mo be oko loyo event center ha olorun mi ti je mi ni olorun ti je mi ni to so fun mi pe o fe flow o ti wonder gbogbo awon to ti ko ru ko won ti iya nu won duro de won mo je ri di won
2: amen
0: mo je ri di won
2: amen
0: mo je ri di won
2: amen
0: won ni fi ohun da duro
2: amen
0: oh won ni fi oro di won
2: amen
0: won ni fi oro di won
2: amen
0: aye e ma fo
2: amen
0: aye e ma dide
2: amen
0: aye e ma fo
2: amen
0: wa de se bi oba
2: amen
0: be ni yo ni
2: amen
0: gbo eyan omo na tolo ma ran lowo teyin na fe contribute fa si oni sey mo bless aye loruko Jesus wa dene boko
2: amen
0: aye ma dide
2: amen
0: wa de se bi oba
2: amen
0: yes oluwa wa
1: from Lagos this is
4: your 105.5 FM.

0: Ọjọ́ ayé ọmọ ènìyàn dàbí ìfigbóríko. Ènìyàn á ti máa
1: ṣe. You are listening to Georgia Air with Olumuyiwa Adelaja. Bring the power of God into you.
2: Exactly, that is what we do on Church on Air. We bring the power of God into your home. I believe you've been enjoying a lot of God's presence. I believe you've been enjoying in the world, yes, because the Word of God made all things. So you should be excited every time the Word of God is about to come to you, because the solution to every problem in life is located within the Word. Yes, there is always a Word for that issue that you're going through. All right, it's time to receive the ministration of Reverend Dr. Janet Onolapo, the General Overseer of Abundant Live Gospel Church, yes, who is ably represented today again by God's servant Reverend Mike Shomoye. Of course, Reverend Dr. Janet Onolapo is not available at the moment because of the work of ministry somewhere around the world, but I already have on standby Reverend Mike Shomoye, and I know God has loaded him again for today. So get ready to get blessed. By the way, this is Jordan Mode 5.5 FM. For those that just tuned in and you're listening to Church on Air, my name is Olumuyiwa Adelaja, your regular host and the voice of transformation to this generation. So it's time to receive the ministration of Reverend Mike Shomoye, who is representing Reverend Dr. Janet Onolapo. So without wasting further time, Church on Air, Reverend Mike is ready, I am ready, and I'm sure you are ready. So let's go, let's dive right into it. Man of God, good morning, sir. You're live on air.
3: Good morning, sir. Good morning, everyone. Akilubu Akoro ni omi ọjọ́ ìsinmi. Ìtì ọjọ́ ìsinmi kejì nínú oṣù karùn-ún ọdún. Gbàdúrà lórúkọ Jésù pé Ọlọ́run yóò tún bá wa pàdé lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù. Mo mú ìkíni wá bá wa láti ọ̀dọ̀ màmá wa ní Olúwa, Reverend Dr. Janet Onolapo. Mo jẹ́ alábòjútó gbogbogbò fún ìjọ Abundant Life Gospel Churches káàkiri gbogbo àgbáyé. Ìdàmọ̀ pé láìpẹ́ láì jìnà, a gbọ́ wọn lórí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan sí. Akílùbọ̀ àkáàbọ̀, ẹ jẹ́ ká gba àdúrà ní ìṣẹ́jú kan. Orúkọ Jésù, bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ọrẹ ọ̀fẹ́ tá a tún ní lónìí láti péjọpọ̀ lórí ìpele yìí, láti gbọ́ ọ̀rọ̀ yín àti láti gba àdúrà, láti gba ìbùkún lórúkọ Jésù, orí ẹ̀gbọ́n ọ̀fẹ́ wa. Gbogbo etí tó gbọ́ mi lónìí àtàwọn tó máa gbọ́ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, orí ẹ̀bá wa pàdé. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ọ̀rẹ́ ti mọ lárajá, ó sì gbà wọ́n kúrò níbi ìparun ọ̀rọ̀ tòní. Ẹ jẹ́ kó mú wa lárajá, ẹ jẹ́ kó tú wa sílẹ̀, ẹ jẹ́ kó mú ayé wa dára. Nǹkan ní orúkọ yín, Jésù Olúwa wa. Àmì lẹ́ẹ̀kan sí akíwa káàbọ̀ sí ọjọ́ ìsinmi ológo tòní. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá bá wa lónìí, ó wà nínú ìwé orin Dáfídì, ìwé orin Dáfídì. Ẹsẹ̀ ìkejìdínní ọgọ́fà 118, ẹsẹ̀ kejìdínní ọgọ́fà. Àkà láti orí 118, orí kejìdínlọ́gọ́fà. Àkà ẹsẹ̀ kejìlélógún sí ẹsẹ̀ ìkẹrìnlélógún. Psalm 118 from verse 22-24. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé. Láti ọ̀dọ̀ Olúwa ni èyí, ó ṣe ìyanu ní ojú wa. Èyí ni ọjọ́ tí Olúwa dá, àwa ó máa yọ̀, Olúwa yóò sì máa dùn nínú rẹ̀. Ẹ̀kẹ́ Alleluia. Ọlọ́run tàn wá lónìí, ìwọ tó wà níbẹ̀ yẹn tó ń gbọ́ mi. Ọlọ́run ṣetán láti ṣe ohun tuntun nínú ayé rẹ̀. Bóyá ìwọ lọ̀rọ̀ yìí kọ sí gan, pàápàá ó dàbí òkúta tí a ti kọ̀ sílẹ̀. Bóyá o ti wà nípò tó ò lẹ́nu nínú ẹbí, tó ò lẹ́nu nínú ìdílé, tí ò sẹ́ni tó ka tiẹ̀ kú, kò sí bó ṣe lè pé wọ́n máa pín kàn án, nítorí pé ó dàbí ipò tó wà yẹn, kò sẹ́ni tó náání rẹ̀. Ìwọ ni Ọlọ́run kọ sí lónìí, ní ìmọ̀ ìpele tó wà, ní ìmọ̀ ipò tó wà, tá a ti fọwọ́ rẹ sẹ́yìn. Tó dàbí pé àwọn tí ẹkan yẹn máa gbójú wò ẹ gan, ìwọ gan ló ń gbójú wò wọn, nítorí pé nǹkan rí bó ṣe rí. Ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ọ lónìí pé Ọlọ́run máa sọ ọ́ di ẹni pàtàkì. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé. Lórúkọ Jésù, wọn ti ń gbọ́ mi lónìí tó pé o láǹfààní láti wà lórí afẹ́fẹ́, láti gbọ́ ọ̀rọ̀ yìí, Agbọ́lọ́run ó máa sọ di ènìyàn pàtàkì. Kò ní ṣe ohun tó ti là kọjá tàbí ibi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó ní láti ọ̀dọ̀ Olúwa ni èyí, ó sì jẹ́ ìyanu. Ẹni tó bá gbọ́nà tí èèyàn rò á nífẹ̀ẹ́ níyanu. Ìwé tó tó gba ọ̀nà tí èèyàn fojú sí òun ló jẹ́ ká pè é ní ìyanu. Mo fẹ́ kó mọ̀ pé Ọlọ́run ṣetán láti ṣe ohun titun nínú ayé rẹ. Tí bá wo ni Bíbélì àárín ìtàn Jósẹ́fù. Jósẹ́fù náà dàbí òkúta tá a fi kọ̀ sílẹ̀. Ó ní ìran pàtàkì, ìran tó dára fún ayé rẹ̀ láti dé èèyàn bí Ọlọ́run ti fi ìran yẹn.

ibi ẹ̀tán ìwọ lọ ọlọ́run kọ sí lónìí kò ní ṣohun tá a ti fi ayé rẹ ṣe ibi tá a dì ọmọ ibi tá a dé ọmọ ibi tá a so ọkọ sí ibi tá a fi ọ pamọ sí táyé ti sọ pé ò ní jáde tán ló ò ní jẹ èèyàn ọ̀rọ̀ ọlọ́run bá ẹ pàdé lónìí níbikíbi tó o bá wà lórúkọ jésù kristi ọ̀run máa gbé ọ jáde lórúkọ jésù kristi ìwọ náà dé èèyàn pàtàkì bí ìtàn joseph ṣe lọ nìyí ó di ẹrú nílé pọtifa ó tún wà nílé pọtifa tó ń ṣe jẹjẹ o wọn tún pààrọ mọ láti nílé pọtifa ó tún dẹni tó tún pọ sínú túbú nínú túbú náà ló wà ó tiẹ̀ tún ṣoore pé èèyàn kan tó rògbà ẹni ìyá tiẹ̀ tún rántí mi nínú ìgbà ọdún méjì lẹ́nu ìrìn tiẹ̀ fi rántí ẹ̀ ṣùgbọ́n ní òwúrọ̀ ọjọ́ kan níbi ní sọ pé joseph jí lóòrọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n nínú túbú ṣùgbọ́n ní ọjọ́ kan náà ní àṣálẹ̀ ọjọ́ kan náà joseph sùn láàfin gẹ́gẹ́ bí igbákejì ọba òkúta rẹ̀ tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí wọ́n rò pé kò lè jámọ̀ kankan ó padà di pàtàkì rẹ̀ àwọn arákùnrin rẹ̀ gan tán sí gbogbo tán ṣe fi láìpẹ́ láì dìnà nígbà tí ìyàn mú nílẹ̀ kẹ́nání wọn padà wá wọn dọ̀bálẹ̀ gbalaja níwájú rẹ̀ wọn bẹ̀rẹ̀ hàn tiẹ̀ mọ̀ fóun ni mọ́ mo gbàdúrà pé láìpẹ́ láì jìnà ìyanu tó máa ṣẹlẹ̀ táyé máa bèrè pé àbóhun ni àbóhun kan irú ìyanu bẹ́ẹ̀ lórúkọ jésù ọ̀run kò ṣe kò ń gé ayé rẹ̀ òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì ìgbélé àpẹẹrẹ mìíràn tó wà ní ìwé àwọn onídàájọ́ orí kọkànlá nípa ètò jefta jefta jẹ́ àkọ́bí nínú àwọn ọmọ bàbá rẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá kú àwọn ọmọ tó kù bá gbogbo ti jefta wọn ní kì í ṣe ìyá wa kì í ṣe ìyàwó bàbá wa ló bí ẹ obìnrin aṣẹ́wó ló bí ẹ oríṣẹ́ ọmọ pàápàá ọmọ gidi oríṣẹ́ olẹ́tọ̀ sí ìpín wọn ṣáà lè jefta dàrú ìbéèrè ni wọn lè lọ wá lọ sí ìwé ọgbẹ́nu àgèjù tóòbù ibẹ̀ ló wà títí ṣùgbọ́n jefta ń tún ara ẹ̀ sí ó ń bíùdì ara ẹ̀ síbẹ̀ gbígbé ìsọpé nígbà kan tí ogun àwọn ará múni wá dé bá àwọn ará ìlú júdà wọn ní choice wọn padà lọ pé jefta náà ni gbéjọ àpéjọ ọlọrun ti sọ ẹ dalágbára ìwọrọ lè bá wa jágbe yìí ó ní ṣé tí ń bá jà tí ń bá ṣẹ ṣé máa dolórí yìí wọn là fọwọ́ sí afẹ́fẹ́ sí wà á dolórí wa bọ́lọ́run ṣe gbé jefta padà ní irun òkúta rẹ̀ tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀ tán lè jáde tán ní kò yẹ lọ́mọ wọn ní kì í ṣọmọ tó tọ́ wọn ní kì í ṣọmọ tó pé ó padà wá jọba ní àwọn arákùnrin rẹ̀ lórí nítorí pé òkúta rẹ̀ tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀ ó di pàtàkì ìgbélé tí ẹ tó fi àpẹẹrẹ kẹta hàn án ọkùnrin kan tá a forúkọ rẹ̀ ní obìnrédómù nínú bíbélì ó tó tòṣì kíri pé àwọn èyí tilẹ̀ ń fi ikú tọrọ fún ni níjọ kan lọ gbé àpótí ẹ̀rí ọlọ́run ọmọ kan bá lọ fọwọ́ kan àpótí ẹ̀rí yẹn àpótí tó bá kú àpótí tó ń pààyàn yìí gbogbo la fẹ́ gbé sí báyìí wọ́n ní ẹjẹ́ ká fi ṣàánú obìnrédómù obìnrédómù kò kú jẹ́ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tiẹ̀ kú a fi ràn án lọ́wọ́ ni ibi tọ́rọ obìnrédómù bàjẹ́ dé nìyẹn tó burú dé nìyẹn pé wọ́n tún fi kú ó fẹ́ fi kú ṣe láàánú ni pé tó bá tiẹ̀ kú ó sàn ní gbogbo ẹ̀sí tó ń là kọjá ẹ̀ lọ ẹja lọ bá kò tí ẹ̀rí tó ń pààyàn yìí ẹ̀ka lọ gbé sí ẹ̀já yìí á lè gbé ràn án lọ́wọ́ wọn lè bá kò tí ẹ̀rí tó lè obìnrédómù nìyẹn o ṣùgbọ́n òkúta rẹ̀ tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta ìròyìn kan pé obìnrédómù máa ti dọlọ́rọ̀ ó máa ti dọlọ́là ó máa ti ralé ó máa ti ralẹ̀ ó máa ti níire ó ti ìròyìn kan dáàfin ọba pé ní oṣù mẹ́ta tí àpótí ẹ̀rí wà nílé obìnrédómù ó máa ti di èèyàn jàǹkùjàǹkù ni wọ́n ní mò ń bá ẹni tí mò ń sọ̀rọ̀ yìí fún ó mọ̀ fún lọ̀rọ̀ yìí ti gbà níbi tó wà yín láìpẹ́ láì jìnà wọ́n máa mú ìròyìn lọ sílé nípa ọlọ́run máa fa ayé rẹ̀ ṣe láìpẹ́ láì jìnà ariwo máa ka pé ọlọ́run ti gbé ọga pé wọ́n ti tún ayé rẹ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ olúwa lónìí o ò ní wà nípò tó wà yẹn pẹ́ mọ́ àkókò tó tọ́lọ́run fẹ́ yí ayé rẹ̀ padà òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì ìgbélé ni wọ́n ti ránṣẹ́ ọlọ́run kan tó ń bára sọ̀ nígbà kan ó ní nígbà tí nǹkan sì le fóun tóun dẹ̀ jẹ́ àpọ́n òun gbìyànjú láti fẹ́ ìyàwó obìnrin àkọ́kọ́ tóun kọnu sí tóun ní arábìnrin jọ wọ́dà pé ìwọ ọlọ́run yàn fún mi láti fẹ́ mi ẹ wá orí nǹkan tóbìnrin yẹn ṣe nígbà ó dẹ̀ ṣe jẹ́ nukọ.

àkókò orin yìí ètò kan tí yóò máa dé títì gbọ́ yín lórí ìkànnì jordan 105.5 FM ní gbogbo ọjọ́ àìkú sunday látàgo mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ètò àkókò orin yìí ẹ̀kú àmójúbà látẹnu ọmọ yín títí layọ̀ sórí olú aka títí láéláé òun la tọ́kùn ètò àkókò orin yìí lórí ètò yìí àwọn abala tẹ́ máa gbádùn bẹ́ẹ̀ abala àkọ́kọ́ labala ọ̀rọ̀ ìṣítí àti àwọn ẹ̀dọ̀kí nípa bí orin yìí ṣe ṣe pàtàkì fún ènìyàn abala ẹlẹ́ẹ̀kejì fẹ̀bú ẹ̀ràn labala tẹ́ ti láǹfààní láti mọ́ pè wọlé láti máa fẹ̀bú yín hàn ìwọ morin kọ pè wọlé lórí ètò àkókò orin yìí lórí ìkànnì jordan 105.5 FM ẹ má ṣàlàyé gbọ́ ò torí pé ètò ní bá ètò

0: lójú yín lọ sí sàlẹ̀. Hello. Ó dàbí pé orí ọ̀fẹ́ ó ti tó fèmi àti níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Sir Alaba Johnson látorí Facebook, good job my dear brother, good job sir, thank you so much and God bless you sir. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àánú Ọlọ́run náà la fi wà lórí ètò. Tí ò bá sí àánú Ọlọ́run níbo lèmi àti yín àti ìwọ ò bá wà, nítorí pé àánú rẹ̀ ó tó fún wa, ó tó fún ilé wa, ó tó fún ọ̀nà wa, nítorí pé àánú rẹ̀ òun làwa lè ṣe ohun gbogbo ní gbogbo ìgbà. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàsán sáà, níbo lẹ ti ń pè wá?
1: Ẹ káàsán mọ́ pé láti ilé Alágbàdo.
0: Ok, láti Alágbàdo. À ń gbọ́ yín sáà.
1: Ẹ̀lọ́ Ọlọ́run.
0: All right, sir.
1: Mo rí ibi Ọlọ́run sí.
0: Olúwa ṣe.
1: Owó kà mí mọ́kàn ara yìí. Àánú ló gbé mi rọrùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Kì í ṣe nípa ipá àti agbára.
0: Olúwa ṣe.
1: Mi ò mọ̀ ṣe o, ṣùgbọ́n àánú Ọlọ́run tó di mi mú.
0: Ẹ ṣe gan ni sà, àánú Ọlọ́run àti orí òfin Ọlọ́run kò dẹ̀ ní ká kúrò ní orí yín.
1: Ọ̀nà
0: ni agbọ́rọ̀ Ọlọ́run. Ohun tí ẹ máa ṣe tí Ọlọ́run fi wá ní jẹ́ titi yín mọ́, tí ò fi ní gbọ́ ti ẹni dáwọ́lẹ̀. Ẹ ṣe gan ni. Adúpẹ́ lọ́wọ́. Yes, ẹ ṣe gan ni sà, Ọlọ́run ló ń bá wa ṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ẹ̀tọ́ àti àánú rẹ̀. 0906000 3352 0906000 3352 Tarib Ayobami, thank you so much. Thank you for the love and thank you for the care.

ìyanu àṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu àṣẹlẹ̀. Ayé òní rí di yín. Ọ̀tá òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.

0: 大谢大若你把苦力把别离我就把我的妈妈就把把我妈妈就把一来我我给你阿妈可以离你阿大谢你阿妈一把妈一妈我
1: bẹ́ẹ̀ ni o ìmọ̀dé ti dé bí mo ṣe dé lálẹ́ òní ibà ibà ibà ìrẹ̀lẹ̀ o mi kí mo mọ́ kóroko màjúbà ní lálẹ́ o ibà ibà ibà ìrẹ̀lẹ̀ kí mo mọ́ kóroko màjúbà ní lálẹ́ o ó náà lè ti gbọ́ ní orin Èyé Èkìtì lórí rédíò mi ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbá ọba kan tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba kan ta sọ́mọ̀ bí ọni taṣọ bí ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbá oyúnú ìbá ṣẹ́ùdí ìbá tètè yín àgbààgbà kí n ti sọ̀rọ̀ ṣáájú ìbá akẹgbẹ́ mi àti alákẹ́bọ̀ lẹ́yìn mi mi kí jẹjú mi ṣe torí ọwí àdáṣe bá lé ọmọ ìbá ẹ̀ ọmọ adẹ̀ ti dé sórí ètò ra ìtòrin Èkìtì yeye lálẹ́ òní tètè ni pátápátá ni kí n tètè jókòó ẹ̀yọ̀ kí n gbọ́ títa ni àwọn ìmọ̀ òjò kò mọ̀ sọ bẹ́ẹ̀ ayé mi sì adára lùgbé ni o kété ni kì í gbọ́ mi lólé lálẹ́ òní mi ayé ni adá ẹ̀ẹ́sù gbẹ̀yìn nìkan adá lọ́rọ̀ adá lọ sí adẹ̀dá lálẹ́ láṣẹ ọlọ́run ilédùmarè mo kí kété yín ládé ládé mo kí kété yín lìjòyè lìjòyè mo kí kété yín abiyamọ mo kí ìwé ìkàbọ̀ sórí ètò ni ètò ra Èkìtì yeye talẹ́ òní etí mọ̀ wípé ẹyọ ọmọrin náà ni olólùfẹ́ rin kì í máa fẹ́ gbọ́ ohun rẹ̀ lẹ́jìjọ́ mẹ́jẹ̀jọ́ ní ìkànnì alálùbáríkà jordan 105.5 káfíkalẹ̀ sí ìlú Èkó ibẹ̀ ni ti gbóòrà ketekete lálẹ́ òní ọmọrin ọmọlọ́lá ọmọ olówó kéré ọmọran lúlúgbàrọdẹ Èkìtì ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògúlùgbàrà èmi ló máa yólúlé fàdémútẹ́mú ọmọ amọ̀títọ́ ọ̀pẹ̀lẹ̀ lúkù èmi ló máa mú gbìnrin ọbọ̀sọ dìdẹ̀ ọ̀rẹ́sọ òkè jimmy làbí olúlé kọ́bálà kẹ́ẹ̀lá dìbà síkọ́ mi èmi ló máa dúró sórí ìrókò sókó àlè rẹ̀ kí ra ayé gbé ìrọ̀rùn àmọ̀ ìjì mú pamọ́ bẹ́ẹ̀ ni torí kọ́ wájẹ̀ ìdíjọ mìíràn ìyá àgbọ̀ ọ̀hún alákà ti bàbá kánwàlì ti yeye ọkàn dùn mí wípé mi àmọ́ ti yé mi nìlọ kà ṣùgbọ́n mo mẹ́yà kàn níbẹ̀ wí èmi lọ́mọ ẹ̀bìn làárí ọ̀ ọmọ korokoro lọ́rùn èsì òun ní jí mi lọ sọ́gbà lọ́dọ̀ òkè mọ́yà gbé yẹmi á lálẹ́ òní sílẹ̀ tó talẹ́ á dùn gbọ̀gbọ̀ akànsì ìjà dókè kà mọ́ sẹ̀rájọ́ mẹ́bọ̀.

0: àrùn ti lúlé lálẹ́ òní gẹ́gẹ́ bí ìṣe mọ̀ wí bí ìṣe ran léjìjọ́ mẹ́jẹjọ́ lọ́lọ́run máa ń lò á kù lò wọ́n kù wá lórí ètò ìgbómirin kí n gbòròró kí n jòkó kí n yá gbọ́rọ̀ mímọ́ látòrí ìtẹ́kọ̀rọ̀ àṣẹ kẹ́ ẹ jáde látẹnu wòlíì sínú omi àtòróró ni kẹ́ ẹ ṣuṣẹ́ àmì kẹ́ ẹ ṣiṣẹ́ ìyanu kẹ́ ẹ ga ayé tẹ̀rẹ́ náà kẹyẹ ìdògo ó yá ìjì mi àbá ìbá mi mú àdúrà kí mi ṣe di ètò alẹ́.
1: Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba tó fún wa ní orí ọ̀fẹ́ láti rí Sunday kejì nínú oṣù karùn-ún. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa.
2: Ami.
1: Olúwa gba ẹ̀yin wa.
2: Ami.
1: Fún àánú ńlá tá a tún rí gbà. Ìdílé kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Èkó lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa.
2: Ami.
1: Ọpẹ́ wa jẹ́ òṣètẹ́wọ́gbà.
2: Ami.
1: Ògo ni fún orúkọ rẹ.
2: Hallelujah.
1: Gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ yìí lórúkọ Jésù ìbànújẹ́ ò ní wọlé yín.
2: Ami Jésù.
1: Ọ̀fọ̀ ò ní wọbẹ̀.
2: Ami.
1: Ẹkún ò ní wọbẹ̀.
2: Ami.
1: Omijé ò ní wọbẹ̀.
2: Ami.
1: Bẹ́ẹ̀lì sọ fún mi pé ìrú ayọ̀ la ó máa gbọ́ nínú àgọ́ àwọn olódodo nínú gbogbo ìdílé tó ń gbọ́ mi lọ́sẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ayọ̀ á ṣẹlẹ̀ ẹ ó ní ẹ̀rí ayọ̀ ẹ ó kọrin ọpẹ́ bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ ni ó sì rí ohunkóhun òyípadà Jésù Olúwa wa.
2: Ami.
1: Ami. Ami lórúkọ Jésù. Ibi tá a ń lọ lálẹ́ yìí ò jìnà mo pe ọ̀rọ̀ yẹn ni pé ọmọ Ọlọ́run yẹn èyí tó wù ọ́ ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a fún ọ ní orí ọ̀fẹ́ láti yàn ẹlẹ́dàá rẹ tó dá ó fún ọ lórí ọ̀fẹ́ àti yàn so wákàtí tó wà yìí ilé tó ti ń gbọ́ mi ọmọ tó ń gbọ́ mi bàbá tó ń gbọ́ mi ìyá tó ń gbọ́ mi orí ọ̀fẹ́ tá a fún ọ lálẹ́ yìí ni pé kó o yẹn èyí tó wù ọ́ Ọlọ́run ó mú open check wá síwájú rẹ lálẹ́ yìí ó fẹ́ kó o yàn èyí tó wù ọ́ a wà nínú ìwé ditalọ́lọ́mì orí ọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún ditalọ́lọ́mì chapter 30 verse 19 kí ló wí.
2: Èmi pé oorun.
1: Mo pé oorun.
2: Àti ilẹ̀ jẹ́ ìtì.
1: Àti ilẹ̀ jẹ́ ìtì yín.
2: Ní òní pé.
1: Lọ́ni pé.
2: Ẹmí fi ìyà àti ikú.
1: Èmi mo dá ìyè àti ikú.
2: Ìbùkún àti ègún síwájú rẹ.
1: Ìbùkún àti ègún síwájú rẹ.
2: Nítorí náà.
1: Nítorí náà.
2: Lọ ìyè.
1: Olúwa wa kọ sí wa ni pé gẹ́gẹ́ bí bàbá tó da ìyá ó ní ká yan ìyè.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó wa kọ sí wa pé ká yan ìyè. Ikú wa o. Ìyè wà àìsàn wà ìdààmú wà ẹkún wà ayọ̀ wà ṣùgbọ́n wá fún wa lórí ọ̀pẹ pé ká yan èyí tó dára mo sọ tẹ́lẹ̀ lálẹ́ yìí lórúkọ Jésù dípò ikú wà áyè.
2: Àmì Jésù.
1: Dípò ikú wà áyè.
2: Àmì.
1: Dípò àìsàn wà á lálàáfíà.
2: Àmì Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀ ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù dípò àgàn wà á lọ́mọ.
2: Àmì Jésù.
1: Mo ní dípò àgàn wà á lọ́mọ.
2: Àmì Jésù.
1: Ìwọ sísà tó ń gbọ́ mi yìí dípò àìlọ́kọ ẹni bí ọkàn rẹ gangan lórúkọ Jésù wà á pàdé.
2: Àmì Jésù.
1: Ọlọ́run ò kàn fẹ́ kó o dá wà. Kò kàn fẹ́ kó o dá wà ó lẹ́mi yóò fún ọ ní egungun ìhà rẹ. Èmi yóò fún ọ lẹ́ni ọkàn rẹ. Ibi tó o ti ń gbọ́ mi lálẹ́ yìí lórúkọ Jésù ènìyàn tó ní bí ọkàn Ọlọ́run ìbá pàdé pẹ̀lú ọkùnrin mi lórúkọ Jésù tí ó pa ẹ̀gàn rẹ rẹ ó yá lọ pàdé.
2: Àmì Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀ sínú ilé yẹn lórúkọ Jésù ó tẹ́ pè ní ìpọ́njú ó yá kó fi ilé yẹn lẹ̀.
2: Àmì.
1: Ẹ̀yin ilé yẹn ẹ̀yin ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti yan ọ̀rọ̀ ìpẹ́jú àfò lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ogo bó o bá ti yan ìbùkún gbèsè máa pò lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo wá bèrè lọ́wọ́ rẹ pé kí ni ìwọ fún ara rẹ yàn. Olúwa fún ọ lórí ọ̀fẹ́ àìsàn yẹn kì í ṣe sí ikú o. Dókítà ti lè sọ fún ọ pé wàá kú. Wọ́n lè ní kó o máa gbé kiri. Wọ́n lè fi ṣe àgbàna fún ọ. Ṣùgbọ́n ìwọ ló máa kọ́. Agbára ń bẹ lórí ahẹ́ rẹ. Àṣẹ ń bẹ ńbẹ. Ohun tó o bá ti wí lọ lọ́run yóò ṣe. Bó ń bá ti parí program mo fẹ́ àwọn tó fẹ́ yàn. Kí ló yàn lálẹ́ yìí? Ìyá kí ló yàn? Ikú àti ìyè kí ló yàn? Ogò kí ló yàn? Ṣé o gbàgbọ́ pé wà á jẹun ọmọ? Ṣé o gbàgbọ́ pé wà á dàgbà? Ṣé o gbàgbọ́ pé wà á lówó? Ṣé o gbàgbọ́ pé wà á lálàáfíà? Ohun tó o bá ti fi ahẹ́ rẹ sọ tó o bá ti yàn òun lọ́lọ́run yàn fún ọ. Orí ọ̀fẹ́ ńlá ńlá ni o. Ibi tá a kà yẹn Deuteronomy chapter 30 verse 19 ó fún wa lórí ọ̀fẹ́ àti yàn gẹ́gẹ́ bí ìbàdá dáadáa bàbá tó dáa ó ní mo tún sọ fún yín ẹ yan ìyè. Bí o bá wá yan ìyè ta ló sọ fún ẹ pé wàá kú. bo ba wa yan pe wa loko ta lo so pe oni loko bo ba yan pe oni ku sinu aga ka lo so pe oni bimo olorun mi agbara wa lori ahe re eyi to yan lale eni ba yi pada ile ma gbe
2: mi jesu
1: eni ba fe yi pada ile ma gbe
2: mi
1: eyi to yan lale yi loruko jesu orun ti olani
2: mi jesu
1: yo se wa rowo olorun wa ri ti tobi oju oni ti o tori pe o yan eyi to dara loruko jesu a fi di e mu le wa de lenu ope o ko ko yi pada gbagbe olola lago marun sago meje eyin obirin eja pade kilo yan mami ja pade lola mo fe ka jo pade lola ago marun sago meje ni ese gadogo reluwe la leyin boku wakati meji ni abiamani eja pade loruko jesu ohun to ba yan be oro ayan fun
2: ami jesu
1: ohun to ba fe nu re yan oro ayan fun
2: ami
1: ileri de ma se wa rerin ayo wa kore ope eniyan na da mo fe won eniyan mo kan le logun lose to koja be na ni mo fe awo to ma pe mi lale yi kilo yan bo ba ti yan gaga bi woli mo fe fi ase down emi a fi ase le pe ohun to yan yen gbodo se agbara nbe ninu ohun ohun to ba wi lolorun ma se fun 080 33 261991 baba ori oke segandogo 080 33 261991 lẹ́ẹ̀kan sí kí n tó lọ 080 33 261991 bó ṣe fẹ́ lọ sùn lálẹ́ yìí ohun tó ń yàn ọ̀run fìdí rẹ̀ múlẹ̀ ẹ̀jẹ̀ jésù ṣèdìdí ẹ̀ ohun kò ní takò ohun kò ní yípadà ohun tó ń yàn lálẹ́ yìí ò di ẹ̀rí fún
2: ọ
1: ohun tó ń yàn ní wákàtí yìí ò di ẹ̀rí káà tó pàdé lọ́jọ́ mẹ́jọ wà á ní ẹ̀rí ayọ̀ wà á kọrin ọpẹ́ ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa
2: àmì
1: lórúkọ jésù see you next week God bless you.

gbìyànjú torí wípé gbogbo nǹkan ò lọ bó ṣe fẹ́ kó lọ. Mà dájú wípé nínú ayé tá ò rí o nìkan ti ṣe ọwọ́ òdì sí ọ. Gbọ́ mi dáadáa, alẹ́ yìí alẹ́ tó yàtọ̀ ni alẹ́ tí mo fẹ́ kó fi gbàdúrà, torí Ọlọ́run ṣe ìlérí pé òun máa bá ayé ẹ pàdé ní ọ̀nà tí ìwọ náà padà ní ẹ̀rí tuntun. Jẹ́ bó ti ń lọ sùn, mo fi ọ́ lé Jésù lólùgbàlà lọ́wọ́ kí ẹ̀rí tuntun ó bẹ̀rẹ̀ lórí ayé rẹ ní ọ̀sẹ̀ tuntun tó fẹ́ mú. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ kí ọ̀rọ̀ rẹ kó já sí tẹsítímónì. Ẹ̀ka alẹ́ ẹ kú ìsinmi òní. Jẹ́ bó ti ń wọlé lọ sùn tó ń lọ sí òru ọjọ́ tó gbé lọ sí ọjọ́ Monday. Mo fi ọ́ lé Jésù lọ́wọ́ bí ìṣe mi pé

Àwọn agbára mẹ́rin ló mọ gbé ìjì líle dìde sí ènìyàn. Agbára mẹ́rin rẹ yẹ máa dẹ̀ máa sọ bí Ègún bá wà nínú ìpẹ̀lẹ̀ rẹ, kò sí bó ṣe fẹ́ ṣe, Ègún yẹn máa di ìjì.

ojú ẹ kò dẹ̀ nù lẹ́yìn tó bá ti wẹ̀ tán fífọ ọwọ́ ẹ kò sọ wípé ojú rere ọlọ́run níbi tí mo fojú sí níbi tí mi ò fojú sí ẹ má bá mi lọ lọ́sẹ̀ tuntun yìí ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún ọ ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìgbédìde fún ọ ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ fún ọ ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ àṣeyọrí fún ọ orúkọ Jésù Olùgbàlà aṣẹ́ ogun alátakò níwájú rẹ̀ wá gbọ́ eléyìí Olúwa pàṣẹ fún mi pé kí n sọ fún àwọn ènìyàn kí wọ́n dá special rẹ̀ kan gbà tí Olúwa sọ fún mi ní Olúwa kí ni ìtumọ̀ ẹ̀ Olúwa

0: ìyà wọn lẹnu lọsẹ yìí lálẹ yìí ni ọrẹ 210 naira mi ò sọ pé 210 naira olórẹ tó fẹ dá lálẹ yìí wàá dá fún ọmọ rẹ wàá dá fún ọkọ rẹ wàá dá fún ìyàwó rẹ olúwa sí ọrùn ìrànlọwọ lórí ìdílé mi gbogbo ìdílé ẹnì kọọkan nínú ìdílé 210 naira mo bá bí ọmọ mẹta àwọn mẹtẹẹta yẹ 210 naira lẹnì kọọkan àti wọ àtọkọ ẹ a jẹ pé èèyàn márùnún ló máa dá fún mo fi ọlọrun bẹ ọ ohun olódùn dùmarì ni ọ̀sẹ̀ yóò dùn fún ọ wàá rí ọwọ́ rírí ọlọ́run ojú òní tí ọ fi sínú àkáǹtì tí mo pè fún ọ yìí 3246607016 HCMB Christ Apostolic Church Faith Revival Assembly Abi 6142083872 6142083872 Opay Daniel Olufemi Komolafe ko wa pe mi ma wa gbadura fun
1: 1 1 1 1 0 7 0 7 2 4 5 4 9 4 1 0 7 0 7 2 4 5 4 9 4 1 or 8 0 2 8 6 1 2 2 3 8 0 8 0 2 8 6 1 2 2 3 8
0: Ayé rẹ̀ máa lójútùú, ọkàn rẹ̀ máa balẹ̀. God bless you. Ora yọ ló máa sọ.
2: Value, innovation, radio has never been this excited. This is John 105.5 FM.
3: From Lagos, this is
4: Jordan 105.5 FM.

0: kiorun aka le o eyan ma nigeria adura yan gba loruko jesu oluwa lo so fun mi ninu ipade oni ninu sunday service ori laaro oni loluwa ti ba mi soro pe ki gbe ipade olojo meta kale to ma bere bi aro tun la tuesday morning lo ma bere o ma je tuesday Wednesday and Thursday. Oluwa so fun mi pe ohun ma rin gan ninu ipade yi. Oluwa so fun mi pe opoloko ogun ni ohun ma se ninu ipade yi. Oluwa de so fun mi pe oni particular ogun ton je awon eyan. Ti owo la ma tu asiri e ninu ipade yi ti ohun de ma se. Se mo pe ogun to gbona ju ton je awon eyan ti o ki tete se ohun ni ogun eniyan to sumo eniyan e mo pe nigba ti awon ara Philistine fe mu Samson bibeli ke won yo opolopo 1000 men won yo egberun okunrin 1000 soldiers strong men lati ba Samson ja koba le bori Samsoni koba le mu Samsoni awon ara Philistine o sana ma nbo ni Israel olorun na ma nsi won wa ni ipinu pe awon fe yeye Samsoni mo gbadua fun e lale yi te o ba ri ogun ile baba te o ba ri ogun ile iya to lo fe yeye ma po Samia
1: kokoro I don't lie when I say adidi
0: Gavia, Capolia Mascavadua, Bibeli sọ pé àgùntàn àti nípa ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. Bibeli sọ pé ìdí èyí rẹ̀ tọmọ náà ṣe fi ara hàn láti pa gbogbo iṣẹ́ ìṣòro. Àdèkọ ìwé rẹ̀ pé a fún wa ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Gbélé ọkọ̀ Jésù kí gbogbo ẹkún ọmọ wọlẹ̀ ni mo dúró sí lálẹ́ òní bí àlùfá olúwa tí mo sọ àsọtẹ́lẹ̀ lé orúkọ Kristi Jésù ẹni tí àkànmọ́ àgbélébu tó jí lé ọjọ́ kẹta àwọn tí wọ́n kó ara wọn jọ bí àwọn fẹ́ yẹ̀yẹ́ tó ní atlas àwọn fẹ́ kó ṣẹ̀sìn níbi tó ti ń ṣiṣẹ́ ní àdúgbò tó ń gbé nínú ìjọ tó ń lọ nílé bàbá ẹ nílé ìyá ẹ lálẹ́ yìí lórúkọ Jésù àwọn ni wọ́n máa ṣẹ̀sìn ọlọ́run ṣe ogun wọn lórí ẹ lórúkọ Jésù bíbélì sọ pé Philistine wọ́n ọ̀nà láti mú Samsoni wọ́n dẹ̀ fẹ́ fi Samsoni ṣẹlẹ́yà wọ́n fẹ́ fi ṣẹ̀sìn níwájú òrìṣà àti wájú àwọn ará Philistine kọ́ lè mọ̀ pé kò sí ọlọ́run fún Israeli ẹlẹ́yà tó fẹ́ fi wọ́n ṣe nìyẹn bọ̀ wọ́n dá gbogbo ọ̀nà ẹ dẹ̀ mọ̀ pé pẹ̀lú 1000 soldiers yẹn wọn ò rí Samsoni mú torí pé ogun abẹ́lé ò tí ìjà ìtorí pé ogun tó súnmọ́ Samsoni kọ́ ló dìde sí ogun tó súnmọ́ ènìyàn ogun abẹ́lé ogun àwọn tí wọ́n súnmọ́ ẹ tó bá dìde sí ènìyàn ìkíyèsára àti ọlọ́run nìkan ló lè gba ènìyàn kò sí ogun tó máa ń borí èèyàn tàbí tó máa ń pẹ́ kó tó ṣẹ́ ju ogun àwọn ènìyàn tó súnmọ́ ẹ lọ torí ò ní fura sí wọn ọkùnrin ò tiẹ̀ ní síbẹ̀ kí wọ́n lè jà ẹ́ lógun gbogbo ọgbọ́n ni wọ́n máa dá tó fi ní fura pé ibẹ̀ lógun ti ń jà ẹ́ ìdí nìyẹn tó fi ń gbàdúrà tó lérò pé àdúrà ò gbà gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí lolúwọ́ fẹ́ ṣe ní ọjọ́ tuesday àárọ̀ ọ̀túnla gbogbo àwọn ogun wọ̀nyí lolúwọ́ fẹ́ ṣe gbogbo àwọn àṣírí wọ̀nyí ní during the prophecy olúwa ní kí n sọ ìran fún gbogbo èèyàn olúwa ní kí n tú àṣírí ogun tó ń jayé àwọn èèyàn nínú àdúrà fún gbogbo àwọn ènìyàn níkọ̀ọ̀kan I will be prophesying for people and I will be telling them the solution to their problems bíbélì wọ́n sọ pé wọ́n dá gbogbo ọgbọ́n láti mú Samsoni wọn ò rí Samsoni mú they tried all their possible best they could not conquer Samson now kí ló padà wá ṣe wọ́n wá pi ẹni tó súnmọ́ Samsoni wọ́n pi ẹni tó súnmọ́ Samsoni bí iṣan ọrùn ta ló súnmọ́ bí iṣan ọrùn òun náà ní Dẹ̀lílà wọ́n wá gbé owó fún Dẹ̀lílà wọ́n wá kànfàsì ẹ̀ pé ṣé bí ọmọ wa ni wọ́n Dẹ̀lílà ẹ dẹ̀ mọ̀ pé Philistine ni bàbá Samsoni àti ìyá Samsoni ti lọ tọrọ Dẹ̀lílà ẹ mọ̀ pé ìgbà tí wọ́n lọ ni we only that jori kenila ni ese karun ni bi beli so e gbe ni gba to lo filistini ti won de team na bi egboro kini won yo si won pe o lo ba Samson lati fe pa Samson sugbe mi oluwa ba le Samson o de fa egboro kini na ya so omo filistini ni delila won wa pe delila pe agbara ti omo okunrin ni iya fe mu omo okunrin ba wa wa di agbara e Samson o lero pe delila lo le mu ohun ogun to nje yi to ti gbadura gbadura ti o se yi awon to somo e lo fogun jae awon to fokan si lo fogun jae gbogbo nkan to sele si e yi to ti try possible best bi kuli o ba pa ni todi o le pa ni Jesu Oluwa wi pe ara li eni na ni ota eni I want you to come on Tuesday awon gun wo inu Oluwa ma du olomi lati tu asiri e ogun na de ma share because Oluwa ma so solution eje ka doke lohun nigba ta ba pada de mo ma so nte ma mu eyan okunrin ma de so nte ma mu eyan obirin tori arojo Tuesday Oluwa di ke wa ninu awe o tori nkan te ma mu wa na o pelu nkan ta ma lo Oluwa di ke wa ninu awe la arojo Tuesday ke tete de tori a ma gbadua ago mefa lo ma bere nigba ta ba pada de ohun te ma mu wa ma ma so fun yin
2: Olorun Adebowale.

0: Orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọ lé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fúnyàn gidi nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn. Gbogbo ohun tí mo ní mo ti tà á. Mi ò wá ní kinní kankan mọ́. Nínú ibi tí mo ti ń tajà, mi ò rọ́jà yẹn tà mọ́. Màá sùn. Màá tún wálé. Ha! Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́. Bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò. Mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí, bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá rẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́. Kí sẹ́fún tó lù mọ́ bá ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wá ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n á ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jókòó. Nígbà tó ń gbé ráìsì lọ́dẹ, ọmọ mi yẹn dìde. Ó ní mọ́mì. Ó ní òun ò ní gba kinní, mo wá ní kinní.
1: Ẹ mọ́ ń lọ tọ ráìsì ṣọ́ọ̀ṣì.
0: Ó yá ráìsì yẹn. Kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní, ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo ta, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn. Ó kàn déédé pè mí, ó ní mọ̀mọ́. Ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀. Mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni. Èmi náà, bí mo jẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan, tí ò kì í ṣe méjì, mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí. Kì í ṣàpò kankan ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo ní. Ẹ̀yin mo wá fún ráìsì tọrọ. Ìnáwó ẹ sókè.
2: Yes, sir.
1: Màna lábáyà.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, ṣé Ọlọ́run wà níbí ìṣá?
2: Yes,
1: ó wà.
2: Confirm.
1: Ibi tó rò pé ó ti tán.
2: And you think it is over?
1: Kí àánú dìde lójú.
2: Suddenly.
1: Sida, wo bí jẹ́ ní kó gbé mi.
3: Even water is ascending to Solomon.
1: Ó jáde nínú
3: ayé. I come out.
1: Omi ayé máa gbẹ.
3: Even water dry up.
1: Àyànmọ́ mi dìde.
3: My destiny arise.
1: Mo fẹ́ fogun gbé màmá yẹn mi.
3: Water to Solomon.
1: Ẹ gbé ara.
3: Lift the body.
1: Omi ayé ò lè gbé mi.
3: Even water is ascending to Solomon.
1: Mo jáde nínú
3: ẹ. I come out of it.
1: Máa gbẹ.
3: Dry
1: up. Oyo. Ẹ sọ pé agbára tó máa ń borí wọn nílé wa.
3: How hard I used to overcome them in my home.
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you today.
1: Obìnrin tó ní graduate mẹ́rin.
3: This man that has four graduates.
1: Ìkẹ́kọ̀ọ́ ò rí sẹ́nu wọn.
3: One of them has any
1: job. Week kí gbogbo máa rí
3: sẹ́. This week they will be employed.
1: Ogun tó máa ń gbé wọn mi nílé wa.
3: How hard I used to overcome them in my home.
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you.
1: Oya. Àwọn kan